0: orúkọ mi ni Adékunlé Adéolúwa láti Abéòkúta.
1: Abéòkúta.
0: Bẹ́ẹ̀ ni sir. Ní January tí a ń kọ ẹ̀bẹ̀ àdúrà wa, mo list àwọn nǹkan kan tí mo fẹ́ kọ́ Ọlọ́run ṣe fún mi. Mo tún wá sọ fún Ọlọ́run, mo ní mi ní agbára, but before June, birthday mi, mo fẹ́ kọ́ Ọlọ́run bó ṣe. Then birthday mi was June 2nd. Mo gbàdúrà mi ò rí èsìn. Mo tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wẹ́ oṣù yóò tí parí, bàbá mi ṣe. On the 10th of the same June, wedding anniversary mi ò tún rí èsìn. On the 18th of June, only birthday second daughter mi. Ọjọ́ yẹn, same day yẹn, Lọ́lọ́run fún mi ní lessons 300 láti present ẹ̀ fún ìyàwó mi gẹ́gẹ́ bí gift. Inú mi dùn gidi gan sir. Ẹ mo dẹ̀ nígbàgbọ́ pé ìtókù tí mo gbàdúrà fún traveling kọ́ lọ́rọ̀ bá mi ṣe fún èmi àti family mi.
1: Yóò ṣe ṣe. Ẹ̀yin wo lẹ fẹ́ ra mọ́tò fún ìyàwó yín? Ẹnìkan ní ṣe mo tí ra yẹn ra mọ́tò fún ìyàwó mi. Nice. Ọdẹ yìí tẹ fẹ́ ra mọ́tò tí ìwọ náà fẹ́ ra káà tiẹ̀ tó tún fẹ́ ra fún ìyàwó. Ọlọ́run tó ṣe ti bàbá yìí kó ṣe tiẹ̀ náà. Gbogbo ìrìn àjò traveling yìí ọbọ̀sì. Aṣẹ ti mọ bẹ́ẹ̀. Nice. Ẹ̀mí ìyàwó yín ó lò ẹ sì ní wálẹ̀. In Jesus' name. Náà gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ìkan ló tún gbọ́ yìí. Bí ṣe ń ṣe lànà bẹ́ẹ̀ ló ń ṣe lò ní. Á Ọlọ́run mi ìyanu ni. Mo sì gbọ́ nǹkan kan. Olúwa ló wọ́n pa ẹ̀yìn kan lẹ́rìn. Ọ̀rẹ́ tẹ́ dà láàárọ̀ ìdá mẹ́wàá kọ́ sí. Olúwa pa mí lẹ́rìn kó tó dalẹ̀. Pa mí lẹ́rìn kó tó dọjọ́ mẹ́sàn-án lónìí. Make me laugh. He who laugh last, laugh best. Ọ̀rẹ́ Olúwa pa mí lẹ́rìn. Ẹ jẹ́ fi àkáǹtì nọmba chọ́ọ̀chì ilẹ̀. 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank. Bíyìn ọba wọlé mà, bí ọba wọlé sí. Ẹ lo eléyìí, ẹ lo nọ́mbà yìí. 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission náà ni ó gbé jáde. Comfort Life Mission International. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ká tó máa lọ. Ẹ̀yin náà make sure pé ẹ join mi ní ìsìn ní ìsìn. Aago mẹ́fà. Ẹ ti ẹ̀bì àdúrà yín méjì méjì. Ẹ ti bọnú omi. Omi yẹn àti ẹ̀bì àdúrà yín. Ẹ máa gbébọ̀ lórí Facebook, YouTube àti TikTok. Ní fẹ́rẹ́ ń jógí láàárọ̀ kùtùkùtù yìí. A ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí. Ẹ wo ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí. Ẹ̀yin tẹ́ mark wedding anniversary yín lónìí. O ní ṣe àṣetìmọ̀ láíláí. Wá gbọ́ ọdún eléyìí tó mark ire nìkan ló kù tó mọ̀ rí. Kó tó wá dìwò yìí ọdún tí ń bọ̀. Wà á ti gbilẹ̀ sọ́tún, ó ti gbilẹ̀ sósì. Ntọ́ ń wá yóò ti bọ́ sí. In Jesus name. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. In Jesus name. A ti parí bíbélì o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ̀ tí ì bá wa. Ẹ make sure pọ̀ yára. Torí láìpẹ́ máa kéde ọjọ́ tí a gba certificate yóò bọ̀ sí ọjọ́ graduation fún àwọn Bible school and seminar conference láṣẹ wọnú ẹ̀. Ẹ máa gbáradì gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Ayọ̀ ni o. In Jesus name. Ẹnìkan ni ẹ̀mọ̀júwe chọ́ọ̀chì fún wa láti Iwo Road. Ẹ wọ mọ́tò tó ń lọ sí gbági tuntun. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Fẹ́rẹ́ ń jógí láago méje ni. Láti Iwo Road ẹ wọ mọ́tò gbági. Ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní Wema. Ẹ bèrè chọ́ọ̀chì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ọlọ́run yóò jẹ́ ọ̀dára fún yín. Aago méje ni ìsìn lọ́la. À ń retí, mò ń retí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Àti ní gbogbo Sona Church náà. Ẹ lọ sí gbogbo bẹ̀. Ẹ mọ̀ rí mi wò. Èmi náà wọ́n mọ̀ wò bẹ̀. Ayọ̀ ni. Lọ sí irúgbọ́ rẹ. God bless you. Nọ́mbà tẹ́ ẹ ṣe àtẹ̀stímọ́nì yín sí rè. 08081 6566 Ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí. God bless you.

0: events with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng.
1: Good for you.
2: Say after me.
3: Okay.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
4: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: Ìmọ̀ lókutù pẹ́bẹ́ àdìo ta ń làwọn màálù tí ń rìn káàkiri láì lóríṣù yìí níbi ayé lajú dé yìí káwọn kó tó máa da màálù káàkiri ìgboro kó màálù wọnú oko olóko ẹ̀ ń bá ní nǹkan ọ̀sìn ewúrẹ́tẹ̀ dórí màálù ó wá bìkan sí lọ́jọ́ kí wọ́n yé rìn káàkiri ìgboro ó ti dòfin ó ti dìwà ọ̀daràn àti màálù àtẹnìní màálù ni wọ́n jọ jọlàǹbà lábẹ́ òfin àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìmúlò òfin nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ló ń ké tantan o àtàtà èèyàn tá a wí lọ́rọ̀ tí ọ̀gbọ́ ń bọ̀ wá fi gbà kéré mumi kíkan ẹ̀yẹ da màálù kágboro nípínlẹ̀ Ọ̀yọ́.
6: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
7: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
8: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
9: Hypo.
10: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá abọ́lọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 1,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tó tọ́.

0: ìwé fún olóyè adébóyìká taofik adégòkè fún gómìnà ìpínlẹ̀ ọyọ lábẹ́ àsíá adc
1: kò bá jẹ 24/29/32 ṣáà ti fẹ̀yìn ẹ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32fm949 ẹ̀yẹ fẹ̀yìn ẹ.
2: Yóò tún ní agbára nínú rìn àjò àwẹ̀ àtàdúrà lọ́dọọdún yẹn. Ọlọ́jọ́ mọ́kànlélọ́gbọ̀n. 31 days fasting and praying. The Holy Spirit in action. Ẹ̀mí mímọ́ nínú ìṣẹ́. Lágọ̀jọ̀ Tuesday.

0: baba fendo de
1: Eka bo pada lati ojo de oja ikoni Taito FM la ngbo baba fendo ni ese tin lo lowo bayi amofin karo
2: I'm not sure what
3: atokun
1: eka
3: eshun
1: dede wo yi ni
3: we awon mo Nigeria
1: eshun taba wonu iwe iroyin laaro yi ninu iwe iroyin Daily Trust iroyin ko wa nbe nibi ton din pe o tun sese ki epo betro ko tun an lori bo se je pe egbo epo robi lagbaye owo re tun ti fu fere bayi o tin lo bi adofa dollar odi marun dollar marun din la adofa $105 oni bayi ton si ni pe awon alagbate epo gan won ti mo ti won se ninu royin ohun ibe na royin kan ti jade ninu iwe royin the punch laaro ina nibi ton si ni pe ebu fo po dangote won ti fi kun owo yi ti won ta jale epo won ni ebu fo po ohun o tin lo bi ota bi naira o tin bi 1350 bayi ni won ta bayi tabasi ran tita ba gbagbe ti won ta tele ni 1265 awon orilede wa Nigeria a sin paro ni kan bi ose meji seyin nigbati epo lo sile ni agbaye ti epo fo lagbaye nigbati jati wala to wa laarin Iran ati ile America to feri ti orilede Nigeria e ti won ta na ni won ta epo ti wa gbo lori bayi o se gbo lori pada ni won si tun sa sare fi kun owo na bayi lai ti yo kuro ngba to lo sile tele
3: ẹsẹ atọkun ọrọ epo ìṣepo yìí a ti pariwo ohun tó ń ṣẹlẹ̀ ni pé ṣé ẹ ti rí ewé tó bá jábọ́ lórí igi tó wá bọ́ sínú omi ẹ̀yẹ́ ó lè kọ̀ntún lára ẹ̀ ibikíbi tí omi bá gbé lọ òun ló máa lọ ṣe rí owó yẹn òun ni Nigerian government torí pé wọ́n kùnà láti plan fọjọ́ iwájú so gbogbo vicissitudes yẹn òun ló ń bá wọn sìn ó dẹ̀ ti di dandan kó bá wọn nítorí pé he who fails to plan plans to fail kò jù bẹ́ẹ̀ lọ nítorí pé bẹ́ẹ̀ bá wò a ní lábẹ́ òfin tó di OPEC mú gbogbo àwọn ìlú tó ń pọn epo nínú ilẹ̀ ni wọ́n fún ní agbára láti di percentage kan mú nínú epo tí wọ́n bá wà nínú ilẹ̀ wọn láti máa lò nínú ilé yàtọ̀ sí èyí tó ń tà sílùú òkèrè ṣùgbọ́n kí ni àwa ṣe pẹ̀lú èyí tí percentage yẹn tó yẹ káwa máa lò nínú ilé ọ̀pọ̀lọpọ̀ epo tó ń jáde yìí àti fi yáwó ìbàdí ẹ̀ tó kù lákùnrin mọ́ra wọn NNPCL be 10% of Dangote's total capacity on loan form in terms of crude oil. Gbogbo itoku, our international companies

0: oil companies, Lonta, I want you to get ready. They will send in dollars. But to a JP, Nigerian government, only by dear town for come out in Naira. Shubon, you know, you call me a kid your bashi. Tobani come out in Naira. Not to Danny. Shubon, well, Bodomata, me, it won't tiny international market. Kokoma convert yes in Naira. In your color answer. Se a nko ta wa yin so ni e temi n pari won sin pe oro subsidy ni se lo dabi igba ta da omo atomi ta fi we ta da mejeji in retrospect ta ba weyin emi ti wa ri gbangba gbangba wi pe ko ye ki a yo subsidy
1: eyin na faramo tati ku so ni e wi pe ton ba de on ma da pada bo ti le je pon na ti ni pe o ma ni bon se ma se
0: e ma mo imi ati epo tori o da bi pe oyin si wa confused ko si mo ona to n fe gba sugbon emi ti ri nkankan
1: e ja gbo
0: nigbati president ya ta won eyin e to ba n pariwo wọ́n ní 15 trillion ni wọ́n fi subsidize epo nígbà táwọn dé ìjọba. Àmọ́ bó ti ṣe yẹ kí ìjọba ọlọ́gbọ́n kó ṣe, a ṣe ìwádìí ẹ̀, especially nígbà tá a ti discover wípé corruption ni ò jẹ́ kí subsidy ṣiṣẹ́ dáadáa. Wọ́n bá wọ́n wá ṣe ìwádìí. Nínú 15 trillion yìí èlò gangan ló subsidize epo wa nígbà tá mo yẹ liters náà lò per day. So èlò nínú 15 trillion yìí ló subsidize epo wa, èlò ni corruption jí mọ́ ẹ̀. Tó wá tá a bá mọ yẹn, a wá rí pé gbogbo owó tá a ná lánà dànù yìí ẹ̀ẹ́nẹ́l fọ́ndù tí ó dìbì kankan cash transfers tí auditor general tó ní àwọn òdí rí proof àti wastages yòókù all in the name of social safety net bóyá àbámọ̀ràn waste owó yẹn kákókó kò sí ìdí subsidy yẹn lẹ́yìn tá a bá ti yọ corruption yẹn kúrò. Nítorí pé tá a bá ṣe yẹn ẹwò wọlé Adébáyọ SDP òun sọ pé alówó epo òun mú wá sí 200 naira per liter. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó ṣe ṣe bẹ́ẹ̀ tá a bá lè ṣe irú tèmi sọ yìí torí ó dá ká kọ́ àwọn èèyàn wa. Mo dẹ̀ nígbàgbọ́ ṣe ń pẹja ju pé ká máa fún wọn lẹ́jà lọ. So lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà yìí ẹlẹ́rùgbọ́ ẹrù ẹni àwọn ẹni tí ó wà lórí ìjọba wọn láwọn ọmọ nàìjíríà ló dìbò fáwọn wọn gbọ́dọ̀ complain gbà yẹn bó bá ti ṣe ń lọ náà nípa ṣe máa mọ mọ́ra.
1: Ẹ ṣeun. Lórí ọ̀rọ̀ subsidy kẹ́tó kúrò ńbẹ nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ gómìnà ìpínlẹ̀ Ogun Dàpọ̀ Abiodun wọn sọ̀rọ̀. Wọ́n ní wípé èyí tí a fi nà kalẹ̀ bù sí ààrẹ àbí tá a fi ń wò wípé kí ààrẹ ó máa pabìyọ àbìdún wípé ibo ni wọ́n náwó sí ibo wọ́n náwó sí nípa ti subsidy. Ó ní kèé ṣe gómìnà lọ́yẹ̀ ká kọjú sí bí kò ṣe kèé ṣe ààrẹ lọ́yẹ̀ ká kọjú sí bí kò ṣe àwọn gómìnà nítorí pé subsidy ọ̀hún ó ti jẹ́ kí allocation tí wọ́n fáwọn gómìnà ní àwọn ìpínlẹ̀ kó pọ̀ dáadáa. Ó nípa àwọn gómìnà gangan lọ́yẹ̀ ká dìmọ̀ wípé bó ni wọ́n ṣe ń ṣe owó ọ̀hún. Ẹ jẹ́ ká wá wò ìjọba àpapọ̀ fún àwọn gómìnà lówó ṣé bí wọ́n ṣe fún wọn lówè kò yẹ kí wọ́n tún máa wò pé bó wọ́n ṣe náwó náà ni àbí wọ́n lè tọpinpin rẹ̀ n tó fi mú àwọn ìjọba ara ìpínlẹ̀ tí wọ́n fi lè mú owó ìjọba àbílẹ̀ lọ́wọ́ tí wọ́n jẹ́ pé wọ́n yọ fún wọn gẹ́gẹ́ bí ọkọ̀ àtàkà kí ni ìjọba ìpínlẹ̀ náà kí ni wọ́n fi ṣorí tí ìjọba àpapọ̀ lè máa ní pé bó ńlá náà ṣe ná owó wọn.
0: Ọ̀dọ́dàpọ̀ Abiodun yẹn odo na lo ye kon ti be iyan ile yi of abeokuta odo ni gbogbo owo to lohun gba ki lohun fi se abawa o kin lo ogun state ni awon ara ilu e won sunkun ni gbogbo titi ogbe lo wa laise ki lohun fi owo ti e se ohun to n soro yen awon niyeye won ti ri Nigerians gbogbo ti se wa eko se to ju si won ton ni gba ake baba alaye ko le ri pohun na soro bo ti ejo lohun lo n so jade nitori oyin odo e lo ye kun ti bere owo to lohun ri gba yen ko koko so fa won ara ilu nkan to yin fi to won se ko to wa ma na ka sa won gomina yoku ye o mi pe mo n duro fa won gomina yoku o tori iru kankan ni won igba te yin so fun wa ka wa ma lo ma bere lowo governor ta gbe rin sapa ni eni te gbe gomina to ni immunity ojojumo dss sss DMI olopa gbogbo won lo ntele kiri constitution fun ni immunity gbogbo awon court to wa ni state e ohun lo fe da bi chief judge is state e gbogbo ti e ti fun loruko yen o wa ni ka wa lo pade e ka wa lo koju e pe mo governor owo ta fun e ohun da e 30 billion ta do lowo Seyi Makinde isiwo lo ti fun wa lati gba na are fun rara e eyi to n so fun won melo nu e lo gba sugbon o asiko kan bo tawon omo ilu to ma bere asiko won ni o ti de
1: asiko ti de sugbon ninu iwe iroyin Vanguard ti saro e ni oju iwe keji labe ibere kan be tun ni pe se bo ti awon mo orilede Nigeria ti won odi lodun 2027 se yori bi won se n fesa can our foot count in 2027 won ni pe awon mo Nigeria won an topinpin won wo igbese ajo INEC lorilede wa Nigeria lori irogun ati igbese n to ni won se pelu ebi ti won fi labari oro le nipa awon kudekude e to waye lodun 2027 aya won tin jaba e pe sebo ta fe di lodun 2027 yin so ma count se yori ba se nfesa as ni gbele mento gun pa ibere re
0: awon yan bere ni and kodori answer odi gba na ona aha tori ilu ta wa yi won ti fi ewo won ti se deliberate policy government ni bi government o ba pawo o dabi pe ko ti sise dada ewo etan ati awon nkan mi to fara pe ohun na fi n se ijoba ni Nigeria papa julo eyi to wa lori oye bayi sin won kunbun ninu kan paro kan deceive awon eyan propaganda up and down its economy has improved GDP has improved inflation is down o le wonu ile wa mojumo eni ni ilu ti inflation is down economic is good gbogbo owo won dana dan tan pe kan kakakiri ara ni aráàlú ta nínú ẹ máa dùn nígbà táwọn ẹgbẹ́ ẹ ń sùn kóhun jáde láago kan àbọ̀ aago méjì aago mẹ́ta kó máa wá ilé tó ti máa jí bátìrì tó ti máa jí fóònù ta nínú ẹ máa dùn kó jẹ́ pé iṣẹ́ tí ẹlẹ́dàá gbé léhùn lọ́wọ́ nìyẹn òun náà tó bá rí ọ̀nà tó da tó rí ìlú tó da tó tọ sọ́nà òun kóun náà wà nu léhun kóun náà sun ayọ̀ ó bá di láàárọ̀ kó túnra mú kó lọ bíṣẹ́ kó máa gbowó tó da ko ma gbe nle to da ko ni yawo ko lawon omo to ma ma ran lo ile iwe ko se ni ti ohun ta la feran si lenu ti o ya ni wati sibon gba ti ijoba to ba sora edi oro ta ara ilu then what do you get so ibere tawon eyan bere aduro ni o digba yen na
1: esun ofin orilede wa Nigeria ati ase ile ejo papa jule ile ejo to ga julo lorilede wa Nigeria eyan ko bi na gege bi amofin se enikan wa boya nipo kan ni to epo ga ju ofin ile ejo giga orilede wa Nigeria lo eyin ba
0: won po re te re je
1: won po e ma si so to ka si won ah ni mi nu rero yin ah this day la ro yi ta ba wo oju iwe kan ni bi oju iwe ka oju iwe akoko re nibe tayan lo kare gbamu re tan ni oju iwe karun iroyin kan wa nbe ti won si ni pe leyin osu 26 months after ti ile ejo gbe ase won kale won ni pe awon gomina won o je ki ijoba ibile won o je ki ori mumi bayo le te pe o tun je ki eto abo tun ma mesin gege bi oro ti egbe awon alaga alega awon ise ijoba ibile noge bi won so won ni pe ko si ijoba ibile kankan eyi ti o n tewo gba owo lati odo ijoba apapo bayi e pe awon ipinle ni won pinle won lowo bakana won ni pe awon ipinle o na ni won ri si bi won se nawo ohun le te pe o si je ki ise oma me ni awon ijoba ibile re jai lati awon ti oro kan ni awujo bakana ni egbe kan to pe rulak won so yi pe o ye ki won fun awon alaga ijoba ibile abi ijoba ibile laye ki won le mo mojutu asun won daada ki won si le gbe igbese to to ati eto ye alaga awon ijoba ibile ti won fun laye lati se bo se to yi ijamba wo lo nse fun igba igbadun omo niyan lo orilede mo tun wa fe bere wi pe se ko ye se ko a le wo pe ka mo dibo ijoba ibile ati gomina ati ijoba apapo le kan na ni nitori pe eka ijoba meteta ni gbogbo won ti ko ni pe nikan ma wa labe nikan bi ijoba apapo se da duro ti ipinle na si da duro
0: so atokun se ri oro te bere yi oro nla ni sugbon ngba te ma ma gbo ti awon APC ti won ba ma so won ni Seyi Makinde o won ni ko conduct local government election won ni o mu owo elu o se
1: angba yin
0: aha so ko fawon local government lowo won o ko sapo awon ijoba APC 31 governors no ni o bere lowo awon ti won odun won ko lori e ko ti bere ni se bi president inu APC lowa ohun de lo ni 31 states ati le ko lo ye ka ti kesho ro de ni ati le ni na so ti won ba se bo se to ati bo se ye ko si lenu lati ma bu awon gomina mi o ti le je pe ohun to nso ohun to dani local government lo sumo awon ara ilu ju amo it is not enough ke supreme court ko dede lo make pronouncement in a vacuum ti o mule ti o lase okan lori ki be lo je so be ko to le se iru nkan ti supreme court gbe ofin jade lori won lati koko lo wo constitution na lo wo constitution awon nkan to mu gomina ko yi le ma se nkan to se yo won kuro nu constitution how can you put something on nothing awon house of assembly won your chairman won your councilor bo se won won e de n pariwo autonomy for local government n bo na ti se iru e ministry for local government affairs lo wa ni every state n bo na ti se iru e de so won autonomy e ti serious ni now te ba ti serious constitution ye oyun lo koko lo wa pe se ma amend lati accommodate iru nkan te nfe lori ibo oro to dani federal system of government ko podo ko je pe agreement yen is between state and federal government o da bi pe awon to ba wa se constitution wa o ti won fe ohun ni agreement between local government state and federal government a tripartite agreement eyi ti kokon nu won ko ni wa subservient to any other to ba wa je pe be la se se then gbogbo election yen president ni o senate ni o governor ni o house of assembly ni o chairman o councilor o ojo kan na no wa ma se by the only independent abi se nkan ta ma pe won na ni yen
1: independent
0: na national electoral commission lo wa ma conduct ko se gbogbo charade se won se ni state yen to la won se election koju ti oju gba mi ti to loruko nla laarin ilu to lo join awon governors lati ma se gbo nonsense yen as electoral commissioners awon lawyers awon senior advocates alai ni tiju
1: Eshun a mo se ni alaafi bo kan ba dabi ose bo ko beje tori pe akoko wa e ji kin ma pe awon ara leti to si ibi to ba tin yoju ma ma sa re si yen ma ti lo 0705 50949 0809 70949 ile okere +23490620949 on the number ti e pe si lati dasi lori itakun ayelujera Facebook YouTube Instagram 32FM949 feyin e o na ni e karo Ekaro.
2: Oro tema ko juno.
1: Ekaro sir.
2: Da ruko ago ni baje fin la ruko temi ni ade lati yo ni Ibadan.
1: Esun.
2: Mo like nkan ti atoko so nipa ro ti local government autonomy ti won je pe awon kan lo mo lawon repete ogun ni won gbe ti governor Makinde mi so re governor Makinde o ti lo jore because ohun pelu er governor Otom ni so na la meti bayi. Won jo so po won jo ba be won je o je kin like e mo sugbon din fe so mi ni pe egbogun ti governor Makinde bo kete wo so ton mi e de ni omo 30 governor re je kokko be lati odo tin ki re je kokko be lati odo tin asiki kan ni pe joba to tele ni how can you dare to bring court judgment bo n toru ke baba to fi won sibe baba to wa leko to fi won sibe o wa second time gbogbo won ti ki won fi je obe ni
1: ẹnìkan ìbò kan wọn ni a lè dìbò fún ẹni tí ó wù wá dáadáa lọ́kàn wa nítorí pé a ní orílẹ̀-èdè míì ju orílẹ̀-èdè wa nàìjíríà lọ wọn wá ní tí yorùbá wa ṣiṣẹ́ wípé ká ṣe àmúlò United Nigeria bíi ti UK ẹ̀kaàrọ̀
3: ìfana
1: ẹ̀ṣùn ẹ̀ṣùn àmì
3: ìyá elizabeth ní lálọ́jọ́ Eléyìí tẹ́lẹ̀ fẹ́ mú nínú ìròyìn ìtàrọ̀ ìfọ́n ní tẹ́lẹ̀ pódíọ̀mù. Ó gbowó olè sùn. A kọ̀ rí sílì kan náà o. Ọjọ́ tí wọ́n sì jọ ìrànwọ́ ewé ẹ̀kọ́ báyìí lógún ti jàlú o. Òun ló dá gbogbo yánkanyárin yìí. Tí wọ́n fi ń tajà ọjà ní 500, tí wọ́n lọ ń tà ní 6,000. Tẹ́ ẹ wo tó gbé lórí o. Ọkọ̀ náà ò ṣeé wọ o, oúnjẹ ò ṣeé jẹ o. Gbogbo ló ti dàrú tán ẹni tó bá wa dá padà òun làwọn oníkọlọrun ó ṣàánú fún wa báyìí òun ló da gbogbo nàìjíríà sínú hílà yìlò yìí ogún oúnjẹ epo yẹn ló so gbogbo wa pọ òun na òun ló so gbogbo èyí tí dàpọ̀ ń sọ yẹn òun kó kàn wọn kò sí nǹkan tó kà wá torí president ló yọ owó ìrànwọ́ epo kí ló kà wá pẹ̀lú gọ́vnọ̀ àwọn tó ń yọ náà ni wọ́n mọ bí wọ́n ṣe sí.
1: Ẹ̀sìn ẹ kàrọ̀.
4: A gbé Bọ́lá láti Bódìjà. Hello sir.
1: À ń gbọ́ yín.
4: Lórí ọ̀rọ̀ epo ìlà ni wọ́n lọ́wọ́ àjẹ Nàìjíríà ń gbòòrò lójoojúmọ́ ipò ṣe ń pará àgbè lójoojúmọ́ gbogbo nǹkan lọ ń wọ́n lójoojúmọ́ kí gbogbo tẹ́gùn tí Dangote fi wọlé gba òfò ni tẹ́bí Dangote ní rìsáàbù tó ní epo ilé ìtàmẹ́lù sí mẹ́fà ẹ máa ń fọwọ́ lé kẹ́ńsẹ̀ fọwọ́ lé lágbàáyé tẹ́kọ̀ sẹ́ńtì ọgbẹ́ wà
1: ẹ ṣeun ọmọ adé adékọlẹ wọn ni pé ẹgbẹ òṣèlú apc n tí wọn sọ fún wa ni pé wọn ṣèlérí ìrètí ọtún fún wa ṣùgbọn dàbí ìgbà tó pé àjẹbọlérí ọtún ni eléyìí ó ní ẹwọ epo lọ sókè bẹẹ náà sì ni oúnjẹ ọkà inú mọ owó náírà ti dọbálẹ ètò ààbò tó mẹẹ àti pé iná ọba gan ń ṣe mọnàmọná ó ní pé wọn yọ owó ìrànwọ epo bẹẹ náà sì ni owó tí wọn fún àwọn gómìnà ó ń pọ sí bákan náà ni ìjọba sì tún ń yá owó ọ̀ni ilé ẹ̀bùfọ̀pọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà kò fẹsẹ̀ rinlẹ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni àwọn àtò ìgbésẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan kò bára sọgbà ẹ kàrọ̀.
5: Ẹ
1: kàrọ̀ sà.
5: Ẹkúṣẹ́ olóyè Adékìlẹ̀ ọmọ ni èmi mo kí bá yìí sànà àkúrú kẹ̀. Ṣé rí òtítọ́ ọ̀rọ̀ ní ká má tọ̀ ní ìmọ̀ báwọn èèyàn ṣe máa ń gbé ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ epo ni mo fẹ́ sọ àwọn ìyá ìlú bẹ́ẹ̀ sọ ti sọ wọ́n ti sọ díẹ̀ bẹ́ẹ̀ nígbà téèyàn fẹ́ ó wọlé president ó tí ì jókòó ni dáhùn ní ìṣúra ẹsẹ̀ ìgbà tí òkè mo wọlé tí o tẹ́sì kiri wò ó bóyá kí ní ìrò kúrò lè rìn ní o bóyá ká gbé ìrìn ẹ̀ díẹ̀ ni o bóyá ká ṣe ó kàn ní subsidy sọ ó débẹ̀ owó bí gbogbo kan ṣe rí ẹwọ́ owó bí gbogbo kan ṣe wá skyrocket náà àjẹ́ńdọ̀ dìde náà ń sìn ẹwọ́ owó gbogbo kan tẹ́ wá fi kọ́ bàtí ni nígbà tẹ́ bá máa sọ̀rọ̀ ẹ̀ríkà lọ báwọn gọ́ńdọ̀ ẹ̀ríkà lọ báwọn sáwọn gọ́ńdọ̀ ló yọ owó epo kúrò lórí epo ni ẹ wá sọ gbogbo ilé ẹ̀fà wà ẹ wà máa sọ pé ṣé yìí gbogbo ìtọ́ ṣe ìwò kan sí ẹ̀kọ́ èmi adébí aráṣẹ máa tu gbogbo wa òun lè ní sọ̀rọ̀ pẹ̀ báyìí kí wọ́n wá nǹkan tó máa ṣe fún wa láti dá owó epo yẹn padà ó wà nǹkan tó máa ṣe epo yẹn máa fi wálẹ̀ ojú bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣeun amòfin kẹ́ ẹ tó lọ láàrin ìṣẹ́jú kan ẹjọ́ lórí àwọn punch scheme yìí àwọn olú ní jìbìtì lórí ìtàkùn ayélujára ẹ bá gba ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà nímọ̀ràn kẹ́ẹ̀sì bá wa pèjọba náà kí wọ́n wá nǹkan ṣe sí.
0: Báwo ni olè ó ṣe wàá máa kí ìzọ lómi ó jalè ẹni kò lè lọ mọ́lẹ̀ ẹ mọ̀ pé ẹ̀spírídò kọ́ ni ìlú tí ìjọba lè sọ fún lè kó má jalè òun ni ìlú tíjọba ò jalè sọ àwọn náà mọ̀ pé ìyàtọ̀ wà ìjọba tí ò jalè gbogbo agbára tó wà níkàáwọ́ ẹ̀ òun ló máa fi dí ìpẹ̀lólè but nígbà tí ìjọba bá ń jalè ohun gangan ni mirror society now.
1: Ẹ bá gbà wọ́n ní ìmọ̀ràn.
0: Ìmọ̀ràn tí mo máa gbà wọ́n ẹ dìbò fún ìjọba tó dáa ìjọba tí ò kì í ṣe olè ìjọba tí ò kì í ṣe olè òun ló lè kojú bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣeun ẹ bá dágbére fáwọn aráàlú.
0: It's all right.
1: Akí gbogbo ẹ̀ tẹ̀tẹ̀ ń bá wa bọ̀ láti gbà ẹ wá ẹ ṣe náà nítorí pọ̀nrọ̀gọ́dọ̀ nílùfín ìjọ kò ní ìjọba lórí ètò yín ètò wa bàbá fẹ̀ǹdọ̀ fún tààrọ̀ yìí ẹ máa gbọ́ kan ní 32fm dáadáa eré ìdùnnú ti bẹ̀ jáde á sì rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ èmi ní kúnlé fani ìfanlá ẹ kú kalẹ̀.
6: Oye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32fm 94.9 Ìbàdàn.
7: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn-ín músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù be lara onise ijoba n gba yagi yagi tori ba meji ko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
8: 32 fm 94.9 laughter house orioke tete premier mokola ibadan
9: where did you buy it city easy yes easy
10: ekude de asiko yi ni bi gbogbo jake jado ti e ba tin lori ofe lati ma gbo wa bayi atugbe nkan mi de laro oto be si ni ma ja gbo kan si nbe tori pe n to ti kale to ti ka koni e ti ma gbo nipa cdcare eni le se kan ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de rorun fun gbogbo to lori telemu ta ba nsoro nipa ka ni nkan gbogbo ni oniran ta ba nfe lo ta mo si dukia I se mu maworan television ni abohun yowu isoko atawon kan mi ti fi mu ki ayo deun fun ni sugbon ta n wo bi pe bile aye se ri lode oni nje ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu onikan lati gbopon lojo oni alejo kan be pelu mi ti won je asoju ile ise cdcare ma fe ki won na nbe fun eyan ara ile mo kale
11: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni okunola abdulhakim gege bi e se so ni ekan cdcare cdcare application ti o so ala omo orilede nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nu le patapata ti o nwu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o ac ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati be be lo leyin ati wa bo sori pe ina se mana mana bayi ta be ma ra bi solar in ba ta nkankan atun ta ni cd ke atu ako lori e irinse loku ta afera omo mi tin kose tele mo fera so I machine fun emi fera keke mo ru mo fe mo fi sise so gbugbu awon kan bayi lo wa lori cdk app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja latun wa ta fun yin eleketa ni pe e ti wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san wo tan te fi mo gbe lo anfani ti a fun awon yan ni wi pe won le ra nkan ka de ma san wo die die lati osu meji titi de osu meji la to ba je pe ose ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni yen tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu cdk mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan yo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wo ya mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ta cdk wa fun ni nkan ta so pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafani pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo jori ani e to ba ra moto wa fun wa lafani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de ilaji osu ti won mu tabi ose ti won mu cdk wo pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori pugbon to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so bi ma le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe ma mu osu mewa ni ma de ra san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mu osu mewa ti mo ti de osu marun cdk o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se ben ti ma so fun wi pe mo san wo die die so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks tin ba mo se mejo tin ba ti san ose kini keji keta ke ni cdk mo pe eni oni bi ti o tin jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti cdk wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni nigeria a le ra oja o gbogbo bi te ba mo gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa to ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se nwole bo se njade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko si bi te le wa
10: office nigba to je pe ni epe kakakiri
12: office wa ni junction veterinary ni mokola ni ibadan junction veterinary gangan le ti mari office wa e le pe ti mokola yen ti 07074543005 ato ni office ni apata na ninu lepo sanctuary filling station opposite Fairwell supermarket e le pe ti apata si 07074603905 11. Bakono atun ni Ogumoso ni shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oni yewa ni Alajiki Road Taki Ogumoso elepe wa si 070 7485 7555.
10: Oro le ti gbo wore eyan gbogbo eyin ti e nfe lati ni dukia kan abo mi to je pe e tin ro bi pe bo le sese ba oni kina won se bo si ona na re e tele won CD Care ori gba kan na e seun
13: CD Care.

0: together.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dàdúdọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Lo Rayowa nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn án pọ̀ Rayowa nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ Rayowa. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera ṣẹlẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì táṣẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe dédé. Pinnu ló kàn yára rẹ o. Venitone Cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone jagun labí panko pé ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone Cleanser àtẹ̀gẹ̀ṣe maradán bíi kóró sí. Venitone Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone Cleanser. Pe nọ́mbà code demand 0034051533 0034051533. Ilé-iṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitone Cleanser. Òun láyé tún lò.
8: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe, síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri, tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ nú ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
9: Ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ̀ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.

0: moments with your friends and family at the Indomie Palooza, a day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way in Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at indomie.ng. Good for
1: you. Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Bí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
10: Fún ìròyìn yàjóyàjó tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín, tẹ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ̀rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà. Ojúṣe gbogbo wa ni.

0: You're listening to 32FM 94.9.
1: What's wobby? Can I want ballet to my station? Well, I yen, but a yellow vibrate here. Frequency is 94.9. 32FM. I yell any. Oh, yeah, money. Any ogoni here. I shrill on you come at any. Oh, yeah, any. Laugh. Oh, God.
2: Ẹwọ́n ni bẹ́ẹ̀ mẹ́ni ẹ̀ gbóhùn ẹni bẹ́ẹ̀ mọ̀ sáà ń jí ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè àdàbọ̀ náni àkùngbẹ́. Iná ju ẹyọ kó ń lọ kùkù tó mi ra jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní Ìbàdàn níbikíbi tó bá wà. Tí ò bá ti gbọ́ rédíò 32FM kò tí gbọ́ rédíò. Èmi Bàṣírù Ṣọ̀lá olóyè àjèrè ni mo sọ bẹ́ẹ̀.
3: Òkìtì ọ̀gá òṣèkú gìrìwọ̀ fọ́baládé. Ọba lúgan nìkan ló mọyì ọ̀nà tí kan tọ̀. Ṣé ti kágbọ́n sáfẹ́fẹ́? Fẹ̀yìn ẹ̀ 32FM 94.9. Laughter House, orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.
4: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yùn gbàlétí. 32FM ló pè bí 94.9. Ẹ̀yìn ẹ̀, à ń fẹ̀rí gba gbogbo àgbáyé. Our fear is gone.

mọ̀ pé báago mọ́kànlá bá ti le kọjá tó lù lọ́jọ́ Sátidé Sátidé báyìí. Ẹja ó dọ́là ni ó gborí àtẹ́gùn kankan Ọlọ́run ọba ló ṣe tiẹ̀ bẹ́ẹ̀. Ìjọba dẹ́dà àtúndé làárọ̀ yìí o.

orí ètò ta ti gbọ́rọ̀ ọjà àwa ò fẹ́ kó mọ wà ń bì kankan pẹ́lẹ̀ àwọ kínú mọ̀ bàbá aláago mọ́kànlá mọdé o ẹ ti mọ̀ pé àìyọ́ bẹ̀m̀bẹ̀ rẹ̀ nù lábẹ́ àká bàbá dáná lé dandan ni kéèfin rẹ̀ kó mọ rú jáde ìdí abánú tó fi jẹ́ kí o gbọ́ ni ó yóò mọ̀ ẹ bá ń ké sí ọ láàárọ̀ yìí ẹlẹ́tọ̀ ọjà ọ̀dọ̀ láti dé ó ti gorí àtẹ́gùn

ọkọ àti ìyàwó wa ń jẹ ẹgbọn àtàbúrò ń jà ọrẹ àtọ rẹ ń jà ètò yìí dé ogori atẹgùn òkúta àná bí àná lórí àkàkà wúrawúra ọgbẹni yóò mọ ẹkẹ sí wọn torí bí ọkẹ bá dájà rẹ sí gbogbo ẹ yòókù tí bá náà gbogbo ayé nírorí dí tèwé tàgbà ní yọ ọmọ yọ ẹyìn tẹrù tọmọ ní péjọ wà tẹlẹkẹ ilẹkùn sáwòrán bá tiẹ ní kẹsì ètò yìí dé àwa àtiyàn ọlọrun ọba yóò jọ ṣe dáadáa fún wa ní yàrá wa.

àwọn nọ́mbà tó wọlé sórí ètò gbogbo ẹ̀ ló ti wà ń ṣiṣẹ́ lẹ̀ gbogbo ẹ̀ láti ṣe lẹ̀ láti pé kẹ́ lè pè wá wọlé láti já mọ́ ẹni tọ́rọ̀ jọ ń wáyé láàrin ẹ̀yìn àti ẹ̀ tó ń dàbí ìjà kàṣà 09062-3949 09062-3949 ẹ bá ń sí àwọn nọ́mbà tó kù náà bá ń sí wọ́n lẹ̀ ojú ò ní tì í 07055-3949 àbíyèsí ọlọ́run ẹnì kẹ́ẹ̀ka owó kó gbàgbé ní àyíká owó ká gbàgbé èjì ọmọdé bá jí kò ní sàkàrà àná pè ń yá o 07055-3949 pẹ̀lú 09062-3949 ẹja gbọ́ káwo ibi tí ọ̀rọ̀ ti nílò ká gbìyànjú lórí ẹ̀ ẹja mọ̀.

ẹni ọ̀rọ̀ jájọ ń wáyé láàrin ẹ̀yìn àti ọ̀hún ẹ jẹ́ kí a gbọ́ láàárọ̀ yìí lórí ètò ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ẹ̀yìn ò torí pé gbìyànjú làwa máa gbà o ìgbìyànjú làá máa gbà wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́ ni 09062 odometa 949 ọmọbìnrin tí wọ́n pè wá lánàá tí mo ní wọn ó sẹ́ndì nọ́mbà wọn sórí fóònù iléeṣẹ́ wa àbí kí wọn ó sẹ́ndì ẹ̀ sí mi tí èrè kọlù bó bá ń gbọ́ mi báyìí kan jẹ mọ̀ kan pè mí sórí ètò kọjẹ mọ̀. Zero nine zero six two odometa 949

0: bó ṣe ń jẹ́ wípé àwọn ọmọ ilé ẹ̀kọ́ máa wọlé padà lọ́jọ́ Monday lọ́pọ̀ ilé ẹ̀kọ́. Ayé ọ̀yẹ́ òbí ọlọ́run bó fi ròyìn lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ àti ìyàwó mi ló jẹ́ kí bá a ti ń sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹyẹ mi ọkùnrin mi ìbínú ló bá kù nílé. Ó da gbogbo ẹ̀rọ ọ̀fù ni kó má ba àti ẹ̀sìn pé kíní. O le ma wo elomii na lati se o amọ bi condition se ri oga ohun o gbọdọ foju le ju Monday la won wole ogbo agidi ni o mo ti lo lati bi ojo melo bayi ko le to be bagbara ba se mo na la se se elo e kaaro hello oje popolopo bi mi yo mo wo ka yin se nkan kan fun mai na o kidede to nse bayi yo ko so din le cheyin o fe do gbon ma doje awon nkan kan ni suru o lo lo pelu e lasiko yi o fi suru o fi su
1: mama to yin se ka wole
2: e se we pada ijade ti so
0: ìyá tí kò yí ẹ sàsìkò téèyàn tó ń pé bá ti gbé gbígbóná èmi náà gbé pàdé ẹ gbígbóná ni.
3: bẹ́ẹ̀bi lẹ́yìn pé ló.
0: àsìkò yí ẹ ṣerú nǹkan báwọn. ó bá gbé pò fẹ́ gbé kó ẹ̀rẹ́ jọ fà kó tó ra wọn.
1: bàbá ìjẹ̀bú débẹ̀ mọ́lẹ́kùn.
0: àwọn nǹkan tí ó fara pa ó lè pọ̀ díẹ̀. àwọn ọmọ wọlé ilé skul Monday ní ìsìn ẹlòmíì bá ti bí ọkọ ẹ̀pẹ́ owó skul dà títí alẹ́ sí ọ̀la ní ìsìn ariwo mọ̀ sọ. sùúrù ni ìwà rẹ̀lẹ́ àti ọ̀yàjà lèèyàn fi béèrè nǹkan lọ́wọ́ ọkùnrin tí fi rí gbà. ó lè dó lé lórí kó wá ní ó mọ̀ kó wá kó mọ̀ kó wá. bí ó bá yà òun náà sọ jí yóò bẹ̀rẹ̀ sí jó yọ pé kò sí. ó lè ní ò sí. owó wa wò ká ó ti change.
1: ìjà ọkọ.
0: ìwà tí wọ́n wọ̀ náwó ni wọ́n gbà béèrè nǹkan òun lọ́wọ́ ẹ̀ kó o tún sọ pé ó change sí ọ. ó lè mọ ẹyẹ ìṣepé wọ ló fẹ́ jẹ́ ọkọ́nú ilé tó wà ó sì mọ̀ pé kò lè ṣe sí bẹ́ẹ̀. àwọn ò fi ìwà rẹ̀ lẹ̀kún ogbon tó bá fẹ́ ṣe ni oníwà tútù ló lè gba nǹkan lọ́wọ́ ọkùnrin. torí ọjọ́ iwájú àwọn ọmọ tiẹ̀ òun ló jàjù lọ sí lórí ojú ológun. gbogbo àwọn pé ẹ́gò kankan tẹ́ ẹ mọ́ pé kínní ó gbé jùlẹ̀.
2: ìwé
0: ṣe pé kó o pretend gbé jùlẹ̀ pátápátá. àwọn létí ẹ̀rí tó dàbí pé wọ́n ì jà wọ́n á mọ̀ ja mọ̀jẹ̀ ń tàn wọ́n á mọ̀ ja. ṣùgbọ́n ẹni tó bá ṣe tó kù díẹ̀ káàtó lọ́pọ̀ ọbẹ̀ wọ́n máa ń mọ̀ pé ajá ń lọ ọbẹ̀ ni kó má bínú ẹ̀ mo sẹ́. ṣùgbọ́n ọ̀dọ̀ tiẹ̀ tó ń wò pé àkílódé wà tọ́kọ ẹ̀jọ́ rẹ́rìn látàárọ̀ dalẹ̀ rí. ní tí ń fà á jẹ́ ń sọ fún ọ láàárọ̀ yìí. ó ní wípé bí o bá ṣe tó kù díẹ̀ káàtó sí ọkùnrin ọ̀hún sọ ọmọ lè sọ sọ́rí. ìyákẹ́jẹ́ kó tún wọ́n náà ó lọ agídí ni pé ẹyin lè bí ọkùnrin o. tó bá ti ń bí ọkùnrin jù wọ́n mú ọ lọ́dẹ̀ ẹyin lè bí ọkùnrin o. sókè. ọ̀pọ̀ ọkùnrin míì náà ọ̀nà ìgbéraga burúkú pọ̀ fún wọn. kò sí tó burú kẹ́yìn ó ṣẹ̀yàwó kó sì fi style kó fi bẹ̀ẹ́ kó jó mọ̀ pé àmọ́ ṣe tó kù díẹ̀ káàtó mọ́ bínú máì díẹ̀. ọkọ bí wọn ṣe bẹ obìnrin ọkùnrin míì ìgbéraga pé ọkọ ni mímí yẹs. ọjọ́ kan lóòótọ́ ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé ò lè ṣàṣìṣe. ìyẹn ò sì sọ pé bó o bá ṣàṣìṣe kó o mọ wà ó kó o mọ bẹ́ẹ̀ tó ṣe.
1: ẹrù ọba mi o aya ọkọ mi o láti ibi bèjì o.
0: ọkùnrin míì bó bá ṣẹ̀yàwó ẹ̀ yóò mọ̀ tó fọ́nù ń ta ni òun á ti délé òun ta ti dàárọ̀ funfun òun níjọ́ rọ́jú òun lẹ̀. wọ́n bá ti ń di pé ọkùnrin sọ sọ́rí fún obìnrin jù yóò mọ̀ rò bí iṣẹ́ tóun ṣàtijẹ́ ni. òun yẹn fojú lẹ̀ fún ìyàwó tòun débi tóun ti ẹ̀ sọ sọ́rí bóun bá ṣe gan-an òun ò tún dúndùn pé kó wá bẹ̀ òun ni. o le ma se ko ma mu je ngbo ba ya ona o gbon mo lo ngba to ba wa gbon o ni expect e o wa ma wo pe a obin ti change o ti kore kore awon se ma pe iwo lo ko logbon iwo ti o de pa ko te to fi koko bo e ma ro we die bo ni iwo lo ja tan iwo lo jo mo pe iru eyan ti o je nu 09062 odometa 949.

àárín ọ̀gá àtọmọ iṣẹ́ tí ó kùdí ẹ̀ka tó takùdí ń bà ní wọn. Iṣẹ́ lọ ń kọ́ ń bẹ̀ lọ̀rọ̀ dìjà láàrin ẹ̀yìn méjèèjì. Àwọn náà wá fìbínú kẹ́mọ̀ ń lọ. Àjẹ́ tètè wá tún ṣe sí láàárọ̀ ìbàtí ń sọ̀rọ̀. Ọ̀pọ̀ ọ̀gá mi náà tó kọ́ mọ́ ńṣẹ́. Eré kọ́mọ tí ń kọ́ sí ó mọ́ ṣá kó mọ́ fi ṣẹ́ ń ṣe dáadáa ní màásá. Àti rírú ẹ̀ rí. Àbímọ̀pọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọṣẹ́ mi náà ọba kọ́ṣẹ́ parí ọ̀nà tí ó fi wú ọ̀gá rẹ̀ lulẹ̀ lọ́nà ọmọ wa. Àwọn nǹkan báyìí ò tọ́ kò sì dáa.

lórí Facebook Ṣẹ́gun Ṣègo ọ̀fíṣàyọ̀ Rotimi Lava Princess Ọláìtàn Mọ́wùmí Adéọlọ́mọ mi dáadáa ọjọ́ òní tí ọ bó ṣe ń wò mí dáa.

ẹ mọ gbàgbé pé tó ọjà ọdọla yìí ọsọsẹ ọjọ Saturday àtọjọ Friday fi karan kan ni ọjọ Saturday àtọjọ Friday aago mọkànlá ni lọjọ méjèèjì ọlọrun gbà lọwọ ojú òpó ìlàrọ ìbòsí inú wọn sí.

bó bá di ní ọjọ́ Friday tí ń bọ̀ á pàdé láago mọ́kànlá lórí ètò yìí pẹ̀lú ògùn ọlọ́run bá pàdé aago mọ́kànlá náà ni bí mo ṣe ń lọgun ẹ̀ fún yín báyìí ẹ jẹ́ kí a máa mọ tí ń lọgun ẹ̀ tó bí ọ̀sẹ̀ kan sí méjì ṣùgbọ́n ètò wa tún máa lọgun ẹ̀ náà ni torí wípé àsìkò tá a wà yí àsìkò pọ̀ ẹ̀yẹ̀ òṣèlú lọ́tún lọ́sẹ̀ òṣèlú níwà òṣèlú lẹ́yìn gbogbo òṣèlú tá a bá ṣe gbogbo kàmpéènì tá a bá ṣe ẹjẹ́ á fi tọmọlúàbí kún má bá àyàn jà má jẹ́ kí àríyànjiyàn nípa ẹgbẹ́ àbí kándídéètì tiẹ̀ má jẹ́ ó díjàálẹ̀ láàrin èyí méjì òṣèlú lọ àwa ló kù bó bá jó lóṣèlú àbó jẹ́ àwọn tí máa ń ṣùgbọ́n àwọn tí máa ń tẹ̀lé wọn má báyàn jà torí polo ẹgbẹ́ òṣèlú ti yóò tó tà wọ́n àbí bákan àbí kándídéètì ẹ tòun ju ti ẹ lọ má báyàn jà torí ẹ òṣèlú ò tán ẹ̀yìn lẹ́yọ kò fara yín pẹ̀lú bíjọba ti ṣe sí gbogbo kàmpéènì ilẹ̀ tán yányán báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn orin èébú oríṣiríṣi orin ọ̀tẹ̀ ayé lẹ́lòmíì ti máa rọrùn sùn gan-an mọ́ torí kọmpósíṣàn àwọn orin máa ń lágbá létí mi bí n bá gbọ́ ká ẹ bó lè yàn tó ṣe kọmpósì orin dáṣà ti sọ̀kò ọ̀rọ̀ náà ṣá ẹ dákun ẹ já ṣeun gbogbo ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ dákun ẹ má jẹ́ kí a fi dájà lẹ̀ àwọn máa pàtẹ kàmpéènì kiri àdúgbò sádùgbò ọjà sọ́jà agbolé ságbolé báyìí ẹgbẹ́ òṣèlú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kan bá ń bọ̀ lọ́tún ẹ̀yìn bá kọ́ ẹ bá wẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ìpàdé yín lọ́nà yóò fẹ́ dìjà ó da kí ẹ̀yìn kan dà ẹ já wò ó yẹ̀bà náà kan kọjá orí bó bá ti ń dipẹ́ ẹ ti ń sọ̀kò orin síra yín láàrin ọ̀nà pé kinní kan kinní kan kinní kun kinní kan o lè má mọ lórí orin èbú tẹjọ́ fi ń ṣe face by face you ó lè padà dín tí ó dìjà ẹ dákun ẹja fi ẹ̀sọ̀ ṣe lásìkò òṣèlú àtijọ́ ń gbé àtijọ́ ń ṣepọ̀ kó ṣèlú tó dé bó ṣèlú ṣe dé yóò tún lọ bó bá tún lọ àtúnjọ máa gbé pọ̀ náà ni wọ́n jẹun ó lò wá lòdì síra wa káwa náà ó sì mọ́ sọ́ra wa di irinṣẹ́ ìdàlúrú kàmpéènì ti ń bẹ̀rẹ̀ kó mọ̀ pé kò tí ì máa wọra dáadáa ṣùgbọ́n ń gbà tá a bá fi rún ọ̀sẹ̀ tá a fẹ́ mú ì ọ̀sẹ̀ àwọn ọ̀sẹ̀ tí ó tẹ̀lé ayàyà

Ọlọ́run mi ga, ìyanu lorúkọ rẹ o. Ọlọ́run mi ga, ìyanu lagbara rẹ. Kò sálágbára yé kan tó lè rí di agbára rẹ. Ọlọ́run wa ga ga ga ga ga ga, ìyanu lagbara rẹ o. Ọlọ́run wa ga, mo ní Jésù yìí ga, ìyanu lorúkọ rẹ o. Kò sálágbára yé kankan, kò sẹ́ni ayé kankan tó lè rí di agbára rẹ o. O ga ju tayé lọ, bẹ́ẹ̀ ni o ga ju tayé lọ. Agbára ńlá ti Jésù ọba ògo ni, o ga ju tayé lọ. Jésù Jésù, olórúkọ ńlá, Jésù Jésù, alágbára ńláńlá. Mo gbé ọ̀gá o ju gbogbo ọ̀run lọ. Jésù Jésù, ẹ má ṣe o bàbá. Ẹ jẹ́ ń bi gbogbo wa léèrè bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jáde sí bàbá ńlá wa Adam àti Eva. Màmá bàbá, níbo ló wà? Ǹjẹ́ ibi tí Ọlọ́run fi èmi àti yín sí la wà? A tún ti bọ́ sí sáà míì nínú àdúrà abiyamọ ètò tí gbogbo wa ń bá pàdé lórí afẹ́fẹ́. Mbo la wà, where are you? Are you in the place where the Lord has placed you? Are you still with the Lord? Are you walking according to his dictates and covenants? Ǹjẹ́ nínú ibi ohun tí Ọlọ́run ṣètò fún ayé wa la wà? Ǹjẹ́ ibi tí Ọlọ́run fi wá sí la wà? Ǹjẹ́ à ń ṣe ohun tí Ọlọ́run fẹ́? Lóòótọ́ ni ohun gbogbo ló ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídá wa nínú ayé ní ìsinsìnyí. Ṣùgbọ́n Ọlọ́run tún fẹ́ pe àkíyèsí èmi àti yín síbi kankan. Kò sí kankan tí a fi rán wa sí ẹnikẹ́ni ju pé ronú, pa ìwàdà, yí padà, bá Ọlọ́run rẹ̀rìn ní ọ̀nà tó tọ́. Bẹ́ẹ̀ ni ohun gbogbo yóò sì tó èmi àti yín lọ́wọ́, torí pé ó wà láàyè síbẹ̀ o. Ó wà láàyè títí ayé. Ọ̀rọ̀ yẹn ni o, ọ̀rọ̀ tí a fi ọ̀rọ̀ bí, ọ̀rọ̀ tí a bí nípa ọ̀rọ̀, ọ̀rọ̀ tí a bí nípa àṣẹ, agbára tó borí agbára, ipa tó borí ipa, ayìyàn agbẹ́yìnga, Ọlọ́run tó ṣẹ̀dá wa, Ọlọ́run tó ran wa wá sáyé. Má jẹ́ kí iyè rẹ̀ ó ra ọ̀rẹ́, bàbá màmá ọkùnrin obìnrin, ipò kípò àti àyè káyè tó lè mú ká wà. Àbá jẹ́ ni tí wọ́n ń pè ní ọlọ́lá jùlọ. Ẹ jẹ́ ká mọ̀ wípé gbogbo wa láti pasẹ̀ agbára ìrí kan wá, àwa má rí di agbára kan wá, tí a ti pasẹ̀ ọwọ́ agbára kan wá sí ayé. Ọlọ́run tó dọ̀rùn òun ayé ni orúkọ rẹ̀. Ọ̀kan náà ni ìlànà, ọ̀kan náà ni lòní o, ọ̀kan náà ni títí ayé. Ọmọ aláde wúra kò yí padà rárá, agbára rẹ̀ kò dẹ̀ dínkù o. Gbígbé ga ṣáálẹ̀ jẹ́ hallelujah nínú ayé wa o. Èmi mo tún ráyọ̀ lára iwájú gbẹ̀yìn ga. Mo ní àdúrà abiyamọ ní ètò. Àwọn tí ọ̀rọ̀ ayé ààyè wọn àti gbogbo àwọn ọmọ tí wọ́n bá pàdé láyé àti ọmọ tí wọ́n bí fúnra wọn àti gbogbo ọmọ bá pàdé láyé, àwọn ni abiyamọ tòótọ́. Bí rúrú omi tilẹ̀ ga, no matter how the pendulum swings, Ọlọ́run rán mi sí èmi àti rẹ ní àkókò yìí pé wo, Ọlọ́run yẹn kò yí padà. Ọ̀kan náà ni lánàá lónìí àti títí ayé. Ǹjẹ́ o ti gbà á ní Olúwa àti Olùgbàlà? Iṣẹ́ tí a fi rán mi sí ọ lónìí nìyẹn. Má di etí rẹ sí, má kàn tí ikún sí. No, ọ̀gbọ̀n pé.

ibi t'Olorun tọka wa si to tun pe akiyesi wa si lakoko yo ni agbara gan eh gbogbo iwa ti opolopo wa wu ninu aye lakoko yi ni ta lo ma mu me ta lo tun to me eh mo le seun to ba wu mi ah ranti wi pe Olorun lo se idajo ododo o Oluwa gun wa lori te akobi awon to sun oni kan lolugbe ja wa o gbe wa leke ota tori pe ni agbara ni lati se o ese wura kan ti mo feran gan o nibi ti Jesu fun ara re ti so wi pe o leyin ajinde re o kede fun ara re yaya pe gbogbo agbara lohun ati ni aye ni a fi fun mi fun ara re lo so be tori na emi o mo bi to ti ri agbara re mi o mo risun bi to ti gba agbara ṣùgbọ́n mo fi tó ọ létí pé ọlọ́run ìwà láàyè yìí ó ní agbára ó ní ó sì fi fún àwọn tó hùn ó nítorí náà ló ṣe jẹ́ pé yé wa wípé nínú ìwé pétérù kíní yẹn orí kejì ẹsẹ̀ kẹsàn-án ó ní àwa ni ìran àwọn kan wà tó yàn àwọn kan wà tó pè bẹ́ẹ̀ ni àwọn tó pè yẹn ó ṣe wọ́n lógo dá wọn lọ́lá fún wọn ní gbogbo ohun tí wọ́n nílò bí ó ṣe fún àwọn ọmọ ẹ̀yìn mọ̀mọ́ bàbá Jésù tóbi ó ní agbára òun ní olùgbàlà padà sọ́dọ̀ ẹlẹ́dà rẹ o òun ní ọ̀nà òtítọ́ àti iyè ẹja padà sọ́dọ̀ rẹ̀ ó kanlẹ̀kùn ó ní kíyèsí èmi kanlẹ̀kùn ọkàn rẹ sílẹ̀kùn ọkàn rẹ fún yóò sì bá ọ wọlé yóò máa bá ọ jẹ yóò máa bá ọ mu ẹja wo ẹsẹ̀ wúrà kan ká tó tún máa tẹ̀síwájú ní ìwé àwọn ọba ni ọlọ́run fi pe àkíyèsí wa sí ní àkókò yìí nínú ìwé àwọn ọba yẹn a rí ọba kan à ń pe orúkọ rẹ̀ ní Ahabu Ahabu ni orúkọ rẹ̀ nínú ìwé àwọn ọba kíní orí kẹrìndínlógún yẹn bẹ́ẹ̀ ni ọba yìí bíbélì jẹ́ kó yé wa yanya wípé ọba Ahabu nínú orí kẹtàlélọ́gbọ̀n a sọ fún wa wípé Ahabu sì ṣe eré òrìṣà kan eré wo nìwọ náà gbé kalẹ̀ eré ìdílé wo náà ni eré wo ló wà ní ọkàn rẹ àwọn èèyàn lè má tiẹ̀ fojú rí o lè má lọ forí balẹ̀ níbo ni wọ́gán fúnra ara rẹ ti sọ ara rẹ di ti àwọn èèyàn máa forí balẹ̀ fún torí pé gbogbo ọ̀nà tí èmi àti rẹ ta ti ń jẹ gàdá ní ọ̀nà tí ò tọ́ à ń pe irú ìṣe bẹ́ẹ̀ ní ìṣe àjẹ́ ayìnrè kò bò ṣàìmọ̀ ṣìkàbà ọlọ́run kojú ọrọ̀ sí ẹnikẹ́ni nínú ìrìn àjò ayé tí ó máa lo àwọn ẹlòmíràn fún àǹfààní ara rẹ̀ nìkan láì bẹ̀rù ọlọ́run ìwé Rómù ti jẹ́ oyé wa pé ẹ bẹ̀rù Olúwa gbogbo ènìyàn mo láìkì ibẹ̀ yẹn náà mo láìkì bíbélì yìí púpọ̀ bẹ́ẹ̀ ni a sọ fún wa nípa ti Ahabu yìí pé Ahabu sì ṣe ju gbogbo àwọn ọba Ísíráélì lọ ó ṣe iṣẹ́ búburú ibo ìwọ náà ti ń tayọ títayọ rẹ níbo ló wà where is your zeal your prominence the place of your proximity the place of your excellence ibo ni ibi títayọ rẹ níbo ni ibi ìlépa rẹ níbo ni ìlàkàkà rẹ wà ẹsẹ yẹn jẹ ká sáré ka tó tún lọ sí ibòmíràn ó ní lọ tí ó wà ṣáájú rẹ láti mú kí olúwa ọlọ́run Ísíráélì bínú ǹjẹ́ ìwọ náà máa bí ọlọ́run nínú ilé rẹ lórí àwọn ọmọ tọ́lọ́run fún ọ ǹjẹ́ ò máa bí ọlọ́run nínú níbi iṣẹ́ tó ti ń ṣe yẹn ní ìrìn àjò lórílẹ̀‐èdè tó wà ní àwùjọ tó wà ǹjẹ́ ò máa bí ọlọ́run nínú ǹjẹ́ ò máa pa àwọn èlò ní ìlẹ́kùn ká tó tún pàdé orúkọ mi ni mo tún ráyọ̀ láàrin iwájú àláfíà pípẹ́ ọlọ́run kò ní fi wá sílẹ̀ orí ọ̀fẹ́ àti àǹfààní láti yí padà tí ọlọ́run àlàyé ní òtítọ́ àti ní òdodo ọlọ́run yóò fi fún wa ní gbogbo ọ̀nà agbára àti àṣẹ Kristi Jésù yóò jẹ́ fún wa ká tó tún pàdé àláfíà pípẹ́ ní orúkọ Ọlọ́run Bàbá ọmọ àti ẹ̀mọ́ Jésù Kristi Olúwa wa.

0: lákìrá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a jẹ́ tá a dẹ̀ náà pọ̀nlé tó jẹ́ pé ìṣe wa àti àṣà wa ó ní ká máa bọ̀ fún àwọn tó wà nígboro àtàwọn tó junira àtàwọn tá a bá jọ ń ṣe pọ̀ ló jẹ́ ká máa kí ń ká àsán láti kàn ní adẹ́rìn-ín pòṣèlú 32 FM 94.9. Abimbọ́dọ́là mi lorúkọ mi Sporty Crystal Adágbére Ìdáyá lópin ọ̀sẹ̀ eré lórí ìkànnì tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ bákan náà làwọn míì ni yóò tún máa wáyé ìgbẹ́ ní òpin ọ̀sẹ̀ tá a wà yìí jákèjádò àwọn ìdíje tó jẹ́ ti bọ́lá aláfẹsẹ̀gbá àtàwọn ìdíje míì látorí ìdíje Formula One tó fi dérú ètò ń ṣẹlẹ̀ lónìí nínú ìdíje ti US Open láàrin Aryna Sabalenka àti Rybakina Kina gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àṣekágbá ló máa jẹ́ nínú ìdíje ti US Open fún àwọn obìnrin látara bẹ́ẹ̀ náà á sọ nípa ètò ń bọ̀ lọ́la láàrin àwọn ọkùnrin náà àtàwọn ìdíje míì tó ní ṣe pẹ̀lú eré ìdárayá eré rí ọ̀dàn bí wọ́n ti ṣe gbìyànjú ẹ̀ lánàá ní agbọ̀bí kan nílẹ̀ Europe tó jẹ́ pé ọmọ Nàìjíríà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà á lè kàtàkàtà la fi ṣe ṣùgbọ́n síbẹ̀ náà á máa mú lẹ́yìn ẹ̀yọ ni bíi ti mọ̀rìwò lọ́sàn-án tòní mo kí pẹ́ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Abimbọ́lá Lámìd lórúkọ mi Sporty Crystal Adébẹ́niyẹn àwọn ìdíje tó gbọ́n kànrìnkànrìnkànrìn á mú lẹ́sẹẹsẹ ni kábílà tinú lígi ilẹ̀ gẹ̀ẹ́sì oúnjẹ bí ẹni pé ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹrin láàmú yìí níbi táwọn ìkọlù àti ìdojúkọ tí ó ti máa wáyé láti mọ ibi tí kálukú ń dojúkọ ẹ mọ́ ẹ̀ pé ikọ̀ ti Aston Villa láàrin ọ̀sẹ̀ ó padà wá gbẹmí àwọn fúngbà àkọ́kọ́ nínú ìdíje ọ̀hún pàápàá jùlọ bó jẹ́ pé nílẹ̀ ilẹ̀ gẹ̀ẹ́sì kò lórí ọ̀fẹ́ àti ṣe kankan eléyìí tó léwura lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ káràkátà ti wáyé ó ní wàrà ẹlẹ́yìn rà bẹ́ẹ̀ nínú ìdíje ti CAF Champions League àti Confederations Cup a sọ nípa rẹ̀ ná lónìí ná tábà fi rí owó aago méjì ìtakàngbọ̀n yóò wáyé yóò bẹ̀rẹ̀ láàrin agbẹgbẹ́wòlù síra wọn arárúfẹ́ irú ẹ̀ òní ti African Stars láti Namibia àti Manga Sport láti Gambia bákan náà Alila Omdurman láti orílẹ̀ Sudan àtàwọn àti Agu Ana láti Burkina Faso ẹ̀wọ̀n pé Faransé làwọn sọ́mọ yẹn Egan àtàwọn àti Merrick Bentu láti South Sudan bákan náà Toposama Sembe láti orílẹ̀ Congo àtàwọn àti Midiama Ghana tó ti ń gboríbọ̀ tó ń kìlọ̀ fún àwọn tí àwọn ọ̀bánilé kan ṣe gẹ́gẹ́ bí ẹgbàgbọ́ bọ́ọ̀lù bákan náà ni Isingisini Ospo láti Eswatini Swaziland Jọ́sí àtàwọn àti Scotland láti Zimbabwe Olade Pirates ní South Africa àtàwọn àti Le Coq Wives láti Mozambique bákan náà Power Dynamos láti Zambia àtàwọn àti Almeric Young Africans Tanzania tẹ́ mọ̀ bí ẹni mo àti Gabron láti Botswana bákan náà Liubato láti Lesotho orílẹ̀-èdè tí wọ́n máa pa gbogbo nǹkan fún ààrẹ wọn tó bá kan ọjọ́ òbí rẹ̀ ẹ lọ káyé mílíọ̀nù tí wọ́n tó ń lu kẹmọ̀ pé ọlọ́run kẹ orílẹ̀-èdè Nàìjíríà bí yẹn ṣe lóun ó rí òun là sọ nìyẹn bákan náà lè àbátò lẹ̀ sí tó mo sọ nípa wọn àti àwọn àti ẹgbẹ́ bọ́ọ̀lù CFFA láti Madagascar bákan náà Petrotico Angola Atletico ẹ mọ̀ wọ́n láti ìgbà abẹ àtàwọn àti Zongo Mozambique Raimo Burkina Faso àti Maghreb láti orílẹ̀-èdè ti Algeria Yuliba Mali àti Club African láti Tunisia Medina United láti Gambia ìfẹsẹ̀wọnsẹ̀ ó pọ̀ débi pé àlè sọ́tán bọ̀ mo láyà sọ fún yín pé Confederations Cup tó kan àwájú pàápàá láti Ìbàdàn ó ti tẹ̀síwájú ẹ̀ pé a sọ fún aláàrin ọ̀sẹ̀ pé ikọ̀ Shooty Stars wọ́n ti tẹ̀síwájú lọ sí orílẹ̀-èdè Tunisia láti gba àbálá lẹ́ẹ̀kejì kojú ikọ̀ ti CS Sfaxien láti Tunisia Amẹ́rò kan sọ́dọ̀ lánàá wọn lẹ́gbàá lọ́sẹ̀ tó kọjá ọ̀la ní ìpadàbọ̀ ẹ̀ máa wáyé fún ìgbà àkọ́kọ́ láàrin bíi ọdún mẹ́wàá àlàálì wà nínú ìdíje ti Confederations Cup ó ní láti sọ fún yín pé kò ní rọrùn bó ṣe máa ń rí látẹ̀yìn wá fún ikọ̀ kankan láti gborí jáde àlàálì wà nbẹ̀ bẹ́ẹ̀ ikọ̀ kan bẹ́ẹ̀ látòrí Tunisia náà tó yẹ pé àwọn náà wọn yìí ṣe ẹran rírọ̀ tó yẹ pé inú ìdíje ti CAF Champions League máa ń rí wọn ṣùgbọ́n lásìkò tá a wà yìí àlàálì Tripoli ní Libya bọ́m̀bẹ́m̀bẹ́ ẹ forí jì mí Aston Villa àti Nottingham lọ́sàn-án ìlàgò mẹ́ta Bournemouth àti Brentford ọ̀rọ̀ pọ̀ tá a sọ Chelsea àti Hull City ta ni ó kọ́ Hull City pé líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì náà pélé kèéṣe bí tẹ́ ẹ fi sílẹ̀ bá lẹ́yìn tó jẹ́ ju Man U tán àtàwọn nǹkan míì àtàwọn nǹkan míì mo kí pé ẹ̀ka àsán ẹ̀ka àbọ̀ sórí ètò Abimbọ́lá Lámìd lórúkọ mi Sporty Crystal ta ni ó dá Arsenal lọ́wọ́ kọ́ lórí ìjẹgàba rẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì àti nílẹ̀ Europe mo kí káàbọ̀ yìnyín wa.
1: Ridwan Adekunle Clever kí n káàbọ̀ sórí ètò ìgé.
2: Ají Galadu Ayo náà kí n káàbọ̀ sórí ètò ìgé.
3: Islamiyah Olajumoke bó sáré ló kọ tèmi ẹ káàbọ̀ sórí àkọsí ètò
4: náà. Oyè láde ẹ̀rí náà kí n sórí ètò ìgé máa bá wa ká lọ.
0: Bó ṣe wá lóun ó rí bẹ́yẹn prof náà wá bí o prof ni òdìdé o aga o le gbagbo eyan tan the available talent with us ni 32 fm le kata but all the same e je nse nuku lori yen baba gbon iboni ka ti bere na
1: sibi da ti gbe da gbe
0: se ka bere lagbon se kikan ni
1: nkan de wo si obo we lo ti o se oro lori e
0: go ma ti wole kpr osko west brom
1: championship
0: idi ye championship league elekeji ni lege si to sagba ti league ibo mi lowo tan soro na boti wanderers atawa ti cardiff lati wales ododo nangba derby county derby county ba ye so derby county the score no championship derby county neighbor nottingham forest ni lege si ni london de ba se soro ni 48 minute derby ti mi awon koju birmingham iko KPR won tin leke West Brom okay tani KPR wa won leke West Brom be ka mo lati bi agbo ti ese kikan yen na ka de si awon eyan wa leti lati le eni ni Saturday to ba ma fi di Sunday to nbo pelu ogolohun iwo lo lemi oba to dani waye Liberty ni awa o wa mi o fo saya fun everybody o oni ere daya ti kale ku ni fe si sugbon fun ise temi gba afita ba pe mi bola si mi o ni debe o sport especially boxing mo ma wa ni Liberty ni Sunday logo olorun agbe okan lara awon promoters ti o je ki ese kikan odi nkan gbagbe ni pele agbe won wa lase to koja that was glorious boxing gani oladayo e ku ri pe ngba ti chairman MBBFC Oyo State chapter baba wa odori bi gbe kan ko aleye to wa the last time he kept elogizing Gani Oladayo. Yato sin ti ile se bagba mi laye mo le fi everything me promote ma yen very young man and vibrant nta won to julo ti sa fun Oyo State boxing o si n tesi waju lori e won de wa last week won de ko ticket sile I don't want to mention the numbers mi o fe en to ma lo influence wi pe mo mo crystal ba meyo kan mi fun yan leyo kan o e to ba ma wo boxing ni ti Victor ba lohun fe wa ti Victor ba de ben time ti mo fe I no go give it up shi o ti to mo se logun ele tori awon ti o wa gbo wa ri wa so pe so they said the guy is arrogant and I'm listening to him for the first time he has pride no I'm gonna keep a ticket fan won eyan lojo event at the end of day 1 ni wa ticket awon kan fe fura ta wa ko sapo ton ni wa so privilege ta ni lele for whoever cares to fe enjoy boxing eke mi polo pe ta nta lele e ta fe wo boxing cut off a gay crew mo fi si ori Twitter mi mo fi sori Instagram mi at Abimbola Lamid Sporty Crystal lori DP mi icon to wa nbe blue ni apari to ni rogbon blue Abimbola Lamid Lamboroki eri nbe ija to nbo laarin Ryan Garcia atun ati Conor Ben ni mo fi si be ko si ta fe gba nbe a ma ma n se be tori pe tiyan ye eyan to n gba ige lori 32 fm po ta wa fi condition si a ni le fun yin ni ye nkan ta promise ma ta wa fun mi ni 10000 kin fun yan bi 200 ma fi condition si ko le je pe awon to ma loye nikan lo ma je but as the case is now ticket yi boye po to lowo mi ija to mo laarin Ryan Garcia ati Conor Ben la fi sori ija po ni weekend fe je ba like boxing o clever
1: sir
0: mo ti ripe ti si e ma mu awon ija ti Saturday fa awon eyan kan gbo
1: ija ti o wa ni oni Saudi ni kan won ti ja awon kan won ti ja awon tan ija to wa ni super featherweight yen ta awon okunrin Fadi won ati Scarborough
0: won ti pari
1: o ti je yen
0: Rantel
1: lo pa si bakan na Lopez o ti je Lugo o ti je ntie technical knockout o lo na pa si Rantel sugbon nigba to ba bi di bi ale Molina won ati Rubio P won jo ma ja ni abibe yen bakan na ni lightweight ni men ni o Garcia won ati Morales the deja to wa loni lagbon ni ta won okunrin ohun niyan ni to ni yi ni o ni to ni yi ni o awon ja kan na wa ti an ti ja lo a le pa won na boya ka so pe eyan na ni won sugbon awon ja mi nbe lola to dabi ya pe yo la tan bogidi e ni agbon ni
0: ke ti lo ti dagbere fun boxing
1: o ti yeba
0: mo ma ti lo
1: to be na
0: last 2 weeks o ju glove le mo ti to ge
1: oku boya ka mo reti ka shidi ni abi ba yen boya
0: shidi le retire bayi ti o ma ti te ninu boxing la gba ye ko si ru e
1: tori mi ma nkan to ku to fe boyo tun ni ba nte mi to fe gba ta ba
0: mo mo le so pe ija yen o ti po ti won ti ja but because obirin to je eyan ma ni ale o ma n du me fun awon athlete wa papa lati agbon bi ni Africa wi pe obirin si ndi 30 ninu sport kilo ku me lo fufa ya yin me lo lo mo mu gbo muscle kan kan yin
1: be ti kata polo ri e do ya won to gba we won de gbe ja won lawe mo ba dola lightweight lagbenda won okunrin mogzayo ati cortez won jo ma ja ni abibe ba kan na olaye na ni ni
0: won e ma so ago olaye won ma ro pe boya
1: sunday oru oru lago meji ago meji loru fa won to ba je ago meji loru ba kan na to ba je siwaju yen o la mo wo welterweight na ni o kese won lightweight o welterweight ni welterweight nbe awon wo penivi won ati linga to ba di 1230 loru 1230 loru ni o ramirez won ati rocha lago kan
0: ijani na
1: ramirez to ba ni ori ofe en baba ja wo yen to ba di dede bi ago marun wo bi ago bi merin abo la ma wo ja to lagbara yen ti waterweight laarin okunrin yen wbc ba ten wbc to me lowo garcia won ati kono ben ikuku nu te ba so gbe ese tabi ikuku to ba ti yeyin be
0: to ba ti wo boxing weekend
1: garcia won ati kono ben ba ten ti wbc yen o nbe lowo garcia je pe ofun ese gbe tan won se ti yanju e ni abibe ja mo won to le sele na nbo lagbara be yen
0: a ti lo ija jayo pataya australia niye
1: eyo
0: aton ati mekalian ni cruiserweight
1: ni cruiser niye
0: jayo pataya ti o ba je pe ija clash ko le clash na tori 4 a.m. ni time gbe ni daji ola wi pe opataya ma ja eti ti gashi ati be ewo lovers of boxing o ma yi awon to ye kere se ero wi pe ija to leju ni weekend ni yen opataya na ko ni rival nbe yen o ti yi wole kan ri but opataya as a boxer fun to ba fe wo Richard Akwejori omo Nigeria I don't do things with sentiment ija yen le force anywhere o aton ati omo America
1: Avanta
0: yeah so ti ragashi ati kono be yen 5 a.m. definitely awata wa Nigeria asile wo lago meje tori card po lori ija yen o ni se pelu bi ija tawon to ku ba se ja si to ba se ya si if you are still awake by 6 a.m. 7 a.m.
1: asile ri
0: wo e wo ja kono ben clever tale tale yin route fun
1: ha se mo ikuku yen nkan to je kin kokon
0: be si
1: eyo nkan je kin kokon be si pele pele die ni pe o roye pe gbogbo nkan boya bi ibere odun ta wa tabi boya odun to lo na na so pe boya ga se aru awon oja kan
0: ti o
1: de pe won ni ko mo fi awon asiko kan ja mo nigba yen eyin ba yen to de onu da bi ate pe ba barrios to ba barrios ja ko to di bi pe o si wa gas gele won ati romero
0: yo rafu wa
1: I will have nana boye le da yawo nti o ka lugu din ba nbo en do pe boya boya ni si lo to na ta ba le ka mo sija obolopo ja lo wa le o ti jaja 98 97 be lo awon wo lo nba ja sawon lo ja na ni aba won to je pe egun te egun aba won tin japo ewa eni ko ye lese lo mo ba ja to ba ja ka to mo ran tu ja ti tan ajiri ja ti tan se yan le yan mo wo pe boya ija o nba ye ja so ta ba gbe sirius won ni si ba ga sia ni si ba yi o ti ja boya bi 28 mo so ro nipa re o ja go ti bori boya bi 25 lo bori o de sun osun meji ninu re lo je pe knockout do wa nbe bi 20 knockout do wa nbe ye je ka mo nkan to nbe ni abibe nkan to tu wa ni pe kono be o wa ti gashi ayo to dos la o mejeji te ba de ri ja to ba ti je pe ja Southport tabi Orthodox le awon meje pa awon meji so ja awon bara awon mu e ri pe ja yen mo fe ni ragan to e pe je nikan ja Orthodox en kan ja Southport ni si la ni me gbe se gbe ara pe o se afani
0: amo mi ba ni Southport
1: Southport ni am pe e ma mo mu asere na
0: so a ma du pe le mi le kiri mi se
1: yo ti ya yo ti ja awon to ni abi sumo gogo nbe lero ojo gasia ni pe mo le fi we arakunrin ilu eyi
0: na
1: ya do do mo le fi we jare tori jare yara o yara o de ti wa ni awon skills kan tori o je nkan ti ya pe ko je gbo o je to mo n jode blue awon kan se kan wa iru
0: ni division he ko se ti o na jobi
1: bi sha yemi o mi o mo ti o ba se
0: another me weather
1: ti o ba se
0: iyan lo se ko ni agbara ko gba ti otamo
1: eh eh ti o ba di si nibe yen mi ro pe nkan nbe nbe so ta ba wo ko no me yin na oni kuku ni o di destroyer so I know no data ba lo wo gugu awon ja te bo na ti ja te bo ale falasi pe tori gugu ja to ni be abi 26 ni ye ni ja to ti ja oluse eyan kan to oluse o na ni to ba ti cruise bank junior eyan kan meji na ja
0: orogun ataye awon baba
1: junior
0: ati
1: kono
0: ben senior
1: lo be su cruise bank junior ngba ta wa je lekeji oluse wa win niyan to so ni pe o na si wa active dada ko to gbo na progress do na ni ran 12 do na ni atakan bi jo wo mara won ninu odun sugbon kan ti mo kan ri nbe ni pe Sherry Uban Junior yi o ni nkan kankan kekere kan to fi juga sha lo ni pe o si ni abi blue die sugbon nkan kan be loro ti gasha yi ni pe to ba ti je pe akanse to ni abi blue ni o le ma ju me ni kan kankan ma ba o ibi o tu bi da gbo ri pe so wo jaje mo no ye ki ma fi so pe mo fi wait inu e e ri pe nu ina to ba lo ni abi wait o ni abi blue kan le fi gba le ti o wo e kan na lo gba to ba ti ri pe yo kan yi ah fitina wa o ko ni jo bo mo
0: baba gbon
1: sa
0: awon to arrange ja yi wa light a lie anisi meji won lo awa ti o ton arrange ja kono ben ati ragasha yi anisi meji won lo wa lie won le sun bayi
1: sun ke ko si be ye be sun tori pe ija den wo yi nisin bayi ogoro oju lo ti wa lara won bayi te ti ma wo bayi te mo gbo ke kini ja yi fe mu wa
0: promoter oni nisin mi
1: ko si
0: organizer oni nisin ta lo tun interest nu ja ye ka to bo sibo mi any other person
1: ele owoja
0: ele owoja ele a ajo lo boxing
3: okay.
0: This Sunday ni
3: sure
0: ki abasi la ma go bayi eh she prof ma lo boxing Sunday mi emi o fe
1: mi ta piano church
0: mi o fe pa ko je mi o iya won temi ti gba follow mi o fe pe akoje de church o
3: ni o
0: e
3: service le
0: she ka fi ticket le fun yin all right prof ti ticket be yen
1: prof na oja nu
0: prof ah e pa yen
1: prof oja
0: ija ye ni ija saturday sunday yi ni aburo wa baba ture said
1: ah
0: so fe mu mi ni
1: enu mi o gba yen o mi o sin be o
0: se said fe mu mi ni ija sunday ni saidi atun ati kilo ko aburo re segbe ni egbe ni
1: siko na la
0: ni siko siko on ta no top striker ni
1: siko
0: siko ija yen ni bo le se ran mi lowo ise pon sunday yen o
1: ayo si
0: mo le lobby presenter ti mi n lobby nkan mi te focus yo mo ni nkan ti mo fe cover me to po baba ture said ati aburo wa olawale amsat mo le fi wenu so ke se nkan kan to re yin ma nja si I'm the first in this I'm the first in that alubarika le mi n toro ebi mo pe ka to la jari ko a je ka ja gba ti ma ro pe aburo wa ki ma payan se ki pe lo kan je ni era wo lo nlu ni o je ni ki fi ka to la le ki ma payan ki presenter mo de kan lo state mo ni mba ka to na ja mo tori ti mo ri ko ne ba se ma so glorious e je ka wa won celebrity jan le ja araje on sati o ti yo de bi pe te ba ri wait ni sin to wa fuyan blow yo dagbere faye ni
3: o ka ti fun yin ni kare ni
0: fun layo ni Mr. Sports dere a jo se event Alaji lowo Olorun wa awesome Alaji la lafia ju mi lo wallahi ohun lowo lowo
1: won ti yi sinu
0: o lo lo so baba tun

0: àti àmsáàtì wọ́n jọ jà lọ́jọ́ yẹn sunday yẹn mo máa wà níbẹ̀ islam wọn ò bẹ́ẹ̀dá tó bá wá ẹ̀fọ́ sọ̀rọ̀ ẹ̀ tó bá ti wá oyè ẹ̀ ẹ̀fà sọ̀rọ̀ ẹ̀ a jọ wà bẹ́ẹ̀ sunday ni a ṣe bẹ́ẹ̀ nǹkan tí mo ń lọ lórí yẹn ni wípé ticket tí mo fẹ́ pín ti glorious boxing promotion ẹ jọ mo ń ṣẹlẹ̀ láti promote boxing lọ́wọ́ state ni ọlọ́run rọ́kàn mi o mi gba kọ́bọ̀ lọ́wọ́ promoter yẹn o ṣùgbọ́n táwọn tó wá ta fi sí ìgbẹ́nu àṣẹ láti máa darí wa tá má kọ̀ láti ṣe àwa alágbèéra wa ticket wà lọ́wọ́ mi dáadáa mo ti fi predictions orí twitter mi àti instagram at abimbola lamid ta ni òun inú kọ̀nà ben mú ẹ tó bá wù ẹ kẹ́rìnkẹ́ láti win tèmi ni pé two la fi ìjà sí two níjà bẹ̀rẹ̀ ó wá pẹ́ torí iṣẹ́ tó ń ṣe àbí torí nǹkan míì mo rí ṣòta ṣe láti tẹ́nìkan sọ pé ọjọ́ ìyàwó ń bímọ wọ́n ní kí fáwọn èèyàn míì ti kẹta wọn wọ́n ní kí fáwọn èèyàn míì ti kẹta wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n àwa fún ẹ tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ apèjáde two wá ń bọ̀ after 2:30 if you call my number if I pick na insult tó o bá ti dé 2:30 o ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi o ẹni tẹ́ bá ti predict sí twitter àti instagram ó dàbí pé mo pín kíní ẹ̀ dé facebook náà ó wà ní facebook tó bá ti pé màá ṣe ayé tí mo ṣà màá dẹ̀ ṣe openly pé ẹ̀yin tá a mú leléyìí o ẹ̀yin tá a mú leléyìí o ẹni tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi o tó bá ti wáyé 2:30 mo fi ọlọ́run tó dá mi ṣe ẹlẹ́rìí màá fún àwọn tí mi mọ̀ ní tíkẹ́ẹ̀tì yẹn ni kí ẹ lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bá sínú òfúrọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ń bẹ lágbo mẹ́ta tó pọ̀ rẹ́kẹrẹkẹ Bournemouth máa play pẹ̀lú Brentford Sham Rich TikTok bàbá ṣe ní di ticket tẹ bá ní ticket yẹ kí n rọ wọn yín báyìí ìmọ́lẹ̀ ẹlẹ́nìyàn ṣé ìmọ́lẹ̀ fẹ́ wo boxing ṣé ó wo boxing ọmọ ìyá ẹ jẹ́ fẹ́ wo boxing kó yín ticket ń báyìí sí ìsáré mobile by road ẹ má ti dé yín 2:30 mi infuriaship ṣe o G-Touch bàbá mo ti kọ orúkọ yín ok G-Touch mo ti kọ orúkọ yín sà aago méjì ó pẹ́ jù 2:30 sà G-Touch mo ti kọ orúkọ yín ticket yes sir ìmọ̀lẹ̀ ṣé ìmọ̀lẹ̀ wo boxing ìmọ̀lẹ̀ òpìlẹ̀ lè tọrọ kó tó wọlé not tomorrow next sunday sunday tó ń bọ̀ yìí ní liberty sunday tó ń bọ̀ yìí ní liberty sunday tó ń bọ̀ yìí ní liberty ẹ má jà ká pẹ́ lórí ẹ̀ ká lè tètè wọ football torí match wà
1: ṣé bẹ́ẹ̀ kọ́ ni àwọn tá tó náà ni
0: ok ẹ jẹ́ kí n fi dá yín lójú pé lọ́sẹ̀ tá a wà yìí mo máa gbé ikọ̀ ìgé máa gbé sójà yìí kí ló kọ́ tiago ọkàn mi kàn ń fò ọkàn mi ń fò ní à ń kan chaati ni mi sọ débẹ̀ tí ẹ bá ti ṣe tán máa pe tiago sójà yẹn tí o ti lose ìjà kankan kò sí rẹ̀ lọ́yọ̀ state tiago máa jà nùjà yẹn máa pe tiago wá sórí program lọ́sẹ̀ yìí lágbára ọlọ́run ọlọ́mọ yẹn kan ti lọ boko haram o tiago máa wá sórí 32 FM tiago sífà bo ara bo lélẹ̀ tiago ẹlẹ́ṣẹ̀ sójà tó ń ja ẹ̀ṣẹ̀ yẹn ẹ jẹ́ ká fi hàn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n táwọn pé àwọn tó ń gbọ́ wa ní ìsinmi rò pé krista ti sọ jẹ́ ń lọ bá tiago lórí eré kan pè wá tiago bá ti lọ bọ̀ míì kì í ṣe orí 32 FM mọ́ I do my first especially boxing I do my first tẹ́lẹ̀ mi bá ti wá gbọ́ sọ pé jẹ́ ń sẹ̀dẹ̀ lọ́wọ́ tiago bajio ibà o wọ́n ti fẹ́ ti fi ìdẹ́lọ́ àpọ̀ yóò pọ̀ mọ́ lẹ́yìn mi bajio ọ̀rọ̀ wà o a sọ orí yẹn ń jẹ́ ká bọ́ sínú football ẹ tó bá gbanú nínú àwọn tó wà ní àgbọn kejì bẹ́ẹ̀ Bournemouth ń play pẹ̀lú Brentford lọ́sàn-án tèní Marco Rose ó ṣì ń wá first victory ẹ̀ nínú premiership Man City mú wọn nà ní 2-1 pẹ̀lú Everton ó draw pẹ̀lú Newcastle ó draw wọ́n tẹ̀sán pé àti gbé yẹn kan láti Germany against Brentford tí náà ń jó lórí ẹ̀ ta ni ó gbámú ṣé ta ni ọdún ni àbí ẹlẹ́yà tó àti pé mi.
2: Ok mo wà pẹ̀lú ikọ̀ Fulham tàbá ní káwọ́.
0: Bournemouth àti Brentford.
3: Ó ti
0: yàwù lọ.
1: Fulham ló kù ni.
3: Tí kọ Bournemouth yìí lè iye olùkọ́ni Marco Rose. Ẹ bó ṣe wà lélẹ̀ pé ní sàtà wà lẹ́yìn ìgbà tí wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta. Wọ́n ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta yẹ pé wọ́n ti borí kankan. Wọ́n dẹ̀ máa jẹ́ ikọ̀ àkọ́kọ́ tẹ́ pa àwọn náà kọ́kọ́ máa mi àwọn tó yẹ pé wọ́n máa padà end bóyá wọn tiẹ̀ ní win bóyá lose ni àbí draw wọ́n ti padà draw méjì àti lose ẹyọ̀kan tó yẹ pé àwọn náà kọ́kọ́ mi àwọn ìtọ́ṣẹlẹ̀ last

0: ẹbọ.
1: All right.
0: Aláìgbọ́n ẹni ogún àsìkò wọn mọ́lẹ̀.
1: Ogun mi kí a fi orin sílẹ̀ fún àwọn tó jẹ́ ọmọ lẹ́yìn wa. Tí àwọn àgbàlagbà kan mọ̀ o.
0: Ibi orí bá wá.
1: Àmọ́ kò sì mọ̀ wá kiri. Tó máa ń dùn mí sí kìí ní dárúkọ ẹ tó kọrin àbí irú orin irú táìtò rẹ bẹ́ẹ̀.
0: Ó tọ́kọ́ mọ.
1: Orin pé àwọn ọmọ tẹ́ kọ́ máa kó bẹ́rẹ́ fún àgbàlagbà báwa ṣe ń kó bẹ́rẹ́ fáwọn tó jù wá lọ.
0: Bàbá tí bá ń ṣèṣe.
1: Tí wọ́n bá ti rówó ra píkọ̀pù kan tó tuntun jojodo ẹ lọ. Tónítóní.
0: Lé ọmọ alẹ́ ni.
1: Wá ní sẹ́ẹ̀sì làwọn àwọn jọ ń sọ̀rọ̀ ni. Àwa kan jìyà rédíò àwọn kan bá lọ́fẹ̀ẹ́.
0: Dúdí dọ́ṣẹ́.
1: Irú ìyàwó la fẹ́ jẹ lẹ́gbẹ̀ẹ́ àwọn kọ́lọ̀ lóòtù lẹ́gbẹ̀ẹ́ alájígbé ìgalà wa.
0: Dára lẹ̀ mí.
1: Bàbá wa kọmọ láfẹ́ ọláìyá.
0: Kájẹ̀.
1: Grandpa Ọlálọ́mí Àmọ̀lẹ̀.
0: Ìyẹ̀ dúdú.
1: Àwọn ti gbéyàmí tó nípa lé àwa kan bá ń lẹ́fù kan. Mo ní ẹnu mi gbà mo lè sọ lẹ́nu ẹ̀ tí n bá sọ̀yà tí mo jẹ ọmọ tá a sọ

0: ṣùgbọ́n tá a bá ní ká pùtù wọn tru ká fi kíní ìtọ́ wọn wọ́n máa ti píkẹ̀ bẹ́ẹ̀ yẹn
1: wọ́n
0: lọ pàkéjì ẹ̀ torí bọ́ọ̀lù yóò ń da jíìpù kan látọwọ́ olóṣèlú kan
1: àwọn wípara dàúdì tán
0: àwọn wo wọn ti lu gba àwọn kọjá orí ọ̀fẹ́ tó yẹ kó jẹ́ lára mi ìwọ náà kúkú gbàgbẹ́ jẹ ń gbé mi
1: lẹ̀pọ̀
0: ńgbà kan ó bá da oláwọn òwe tí máa ń fílẹ̀ bọ́ọ̀lù ni mo fẹ́ kí àwọn méjì ọgbà ọkùnrin ni I want to do the talking I don't want to do sport at all.
1: Iná wọn kú bẹ́ẹ̀
0: o. Kọ́gà wa tó kú kojúdì mo ti sọ pé bàbá mo mú Victor bọ́ o.
1: Ọ̀gẹ̀dẹ̀
0: ó ń bọ̀ shooting stars o. Ó lóun ọgbà bó ṣe wẹ́sẹ̀ tó tínrín. Obìnrin tún wá tínrín jù lọ ìyẹn ní boxing ló fẹ́ jà èyí ọ̀pá mi.
1: Ó ní òun ó fi lẹ̀ ikọ́.
0: Ọmọ tó wá forí balẹ̀ yóò gbà kọ́lọ́gbà aláìmí fi gbéraga làmídì ní nǹkan nu o. Ó lè mọ̀ wúlò fún mi tó fẹ́ ara mi torí tí mò ń dojúkọ o.
1: Ọrùn àkàwọ́.
0: You will get closer, you will learn more, you will get more from me.
1: Ewúrẹ́.
0: Ṣé ojú òpópó lẹ̀ mi ìfẹ́ sọ̀rọ̀ jù.
1: Ẹlẹ́ nambo.
0: 07055. Ó ní. 2349062
1: ilé ni ma
0: 000949 mo kí ọ̀rẹ́ wa olùkú wa èèyàn wa
1: ìgbà tí ó bẹ̀lẹ̀
0: Afọlábí Abdulrafis Abena Sport ọ̀rẹ́ mi èèyàn mi
1: bàbá mi ti yá
0: many happy returns to you brother ó ṣẹ̀ mí inú dẹ̀ra o a ní wa ò ní dẹ̀rù lágbára ọlọ́run èmi ò ṣorógun rédíò àjọṣe wa ò ní bàjẹ́ àjọ mọ gani
1: ń bá balẹ̀
0: o báńkì àbúrò mi ọmọ mi
1: ó ní
0: àlòkù gbọmọṣọ
1: pélé kejì
0: Àfiyẹlé wa àbúrò mi.
1: Ìdá ṣé ẹ mọ̀ kókò la.
0: Container sorry kàntónà bankì bankì.
1: Balẹ̀ ń pilẹ̀.
2: Àbí.
0: Ẹgbẹ́ kọ̀ yẹn. Ẹnìkan ní ká fún àwọn ará Kẹ́lì bó ti máa ń tọ́jú ábọ̀ nǹkan. Hello. Hello. Oh God of Chelsea. What is going on there? Kàntónà. Ẹ ká sọ.

0: Hello.
1: Ekaso, sir.
0: Ekaso.
1: Yes, sir.
0: Ekoto.
1: Yes, sir.
0: Wọ́n mọ̀ jí ní sọ.
1: Ase baba mi.
0: Orúkọ tèmi ni ẹgbẹ́ ISB Oyo ni.
1: Ẹ̀ka bọ̀ dadi.
0: Ìlú mi bọ̀ fún rẹ́pẹ̀lú wáyé aṣáájú pẹ̀lú.
1: Yes, sir. Ah, wọ́n ẹ̀yin dàmọ̀. Ọjọ́ dàrẹ́, sir.
0: Ọ̀rọ̀ mi ni.
1: Ọ̀rọ̀ yìí, ah! Ẹgbẹ́rẹ́gbẹ́ bàbá yìí o.
0: Ìlú ìgbà tí ń ṣe tẹ́lẹ̀. Òun ni ń bá mi rí sọ.
1: Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí.
0: Ní
1: kábíyèsí
0: ibi ọkọ̀ ojú sí ilé bàbá
1: fọ́tò
0: tí ọ̀nà wà ní local government
1: kai
0: ilé yẹn wà ní kòtò tábà fẹ́ gbọ́ òpin mọ̀pé níbi
1: lọ́dọ̀ bàbá tó
0: bàbá akíyọ akíyọ
1: yes sir
0: bàbá akíyọ opposite ẹ̀ báyìí
1: ọ
0: ilé yẹn ṣọ́ọ̀bù tó wà lókè tó dàbí pé ilé ilẹ̀ ni
1: yes sir
0: ilé rẹ̀ wà nínú kòtò
1: kábíyèsí
0: so òun wà lókè so òun ló dá gbogbo òkè yẹn ó dẹ̀ sọ tí mo ara fi sùn nígbà yẹn gbogbo ṣọ́ọ̀bù bẹ̀mí tí mo kọ́ ọ̀dù lẹ́yìn jọ ọ̀rẹ́ mi ni tí mo bàjẹ́ mi wà ní èmi wà ní gbogbo ìjọba ọ́fíìsì wọn gbà yẹn àwọn ẹ̀sìn kó wa lọ sí sẹkẹ́rìàtì gbogbo ní ẹ̀sìn 76 nǹkan yẹn tí bàbá
1: kan wá sí ẹ̀sìn ní ọkọ̀
0: òun ọkọ̀ kéwì ṣáájú yóò bá mi ọ́fíìsì wa wọn tó pa sígbà yẹn lébi ẹgbẹ́ ní 233 lamọ́ pé sígbà yẹn àjọ yóò gbé tí mo títí títí èdè 330 yẹn èmi rẹ̀ àjọ wa lọ sí bàbá àṣàlá àmì ní òfíìsì ọ̀sán rẹ̀ tí wọ́n ti fẹ́ ṣeré ní àpáàtì mi gbogbo àwọn bọ́ọ̀sì bàbá àṣàlá pátápátá torí báyìí mo gbélé bẹ̀rẹ̀ gbogbo wọn máa ń bá mi wékẹ́ǹdì.
1: Ẹ ṣe bàbá wa ọjọ́
0: gari mẹbi àdá ní ìṣẹlẹmì ní ọjà atẹtù atẹtù atẹtù ní gbọdọ ìṣẹlẹpọ lẹlẹmì ní ikú dẹdẹ ẹgbẹ ní ìṣẹlẹmì ní ọwọ ọmọ adarí wọn omi wẹwẹ ní ìṣẹlẹmì ní
1: iná eré ìlú eré ìlú
0: ọmọ òfàkẹyìn ní ìṣẹlẹmì ní àwọn
1: ẹgbẹ 44 àbí 46 ni bàbá gbẹ̀ngà adébóyè lólò láyé jọ́ tí mo ti láyé mi ò sun ẹkún tó tó bẹ́yẹn níjọ́ tẹ̀yẹn ti ń kú mo sunkún gbẹ̀ngà adébóyè mi rí wọn rí bàbá wa kan ní okun 2 weeks gbẹ̀ngà ń bọ̀ nìbàdàn pé màá pàdé wọn 2 weeks yẹn láre títí gbẹ̀ngà adébóyè fi kú mi pàdé wọn rí mo sun ẹkún yẹn for 2 good weeks as a younger than I was then mo sunkún yẹn I wanted to meet gbẹ̀ngà adébóyè kí n lákọọ́lẹ̀ pé mo pàdé mentor mi ẹ̀bùn tí ń gbẹ́ lára gbẹ̀ngà adébóyè bàbá ní I want to die empty bàbá sọ kan tó kú I want to die empty mi ìfẹ́ gbé ẹ̀bùn mi lọ́run àdéhùn tó ń ja ìran aláwọ̀ dúdú nìyẹn o kálukú ń kíp talent irú tí mo sọ lọ́sàn-án tòní mi ò ní kánìbọ̀dì má fi ṣèbínú mi ò ní ká má fi ṣèbínú ẹ̀mú dání ni that if you don't come to me to give what I have to offer o lè máa ní kò pé mi kò wúlò fún mi yẹ kí n ti jù báyìí lọ kádàrà ò papọ̀ o kádàrà ò papọ̀ nǹkan ń bẹ lára mi o tó bá fẹ́ kọ́ ni kò wá béèrè o tó bá fẹ́ mọ̀ lára mi kò wá béèrè o ló fà tó pé àwọn nǹkan bàbá ńlá bàbá wa ká mọ̀ bà fọmọ ká mọ̀ bà fọmọ ọmọ báyìí ọmọ báyìí wọ́n dẹ̀ gbé lọ èbó wa ń rà lọ́wọ́ wa èbó ń rà lọ́wọ́ wa wọ́n tún wá ń lò nílànà tí wọ́n wá dá jù wá lọ ancestral things tó yẹ kó jẹ́ ti wá torí pé wọ́n jẹ́ ń fọmọ yìí kéṣọ́ mọ́dá bó ní ìgbéraga ó lọ as a young guy as somebody older than me if you think you can learn anything from Lamidi wàlúùlà mi fi kankan wa mọ́ èmi ò fi gbéraga mo mọ̀ pé mo ní nǹkan nú ọlọ́run gbà tí ó yà ní mi mo ní nǹkan nú ẹ bá ń gbé kọ yẹn. Hello. Bọ́ọ̀nì náà bá Arkeli nìyẹn. Ó dà kí Peter Abade máa fi òkú gbé kọ́ ni. Kí ló máa ṣẹlẹ̀ láàrin Hassan náà? Hello. Eric Kida. Pápápá. Arsenal. Slim victory náà ti ní so far. But wọ́n ṣì ń capitalize lórí success last year. Bóyá mi wò bẹ́ẹ̀ kí lè máa náà ti sọ nípa ẹ̀.
2: And tí a bá wo kọ Arsenal ní at last season lọ máa rí pé ẹ̀yìn wọn ó jẹ́ ẹ̀yìn wọn ó da gan tábà dẹ̀ wo midfield wọn náà da ṣùgbọ́n àti bá convert chances tó bá rí gangan ni àkùdé tí Arsenal ní season yìí bẹ́ẹ̀ máa rí pé kó máa create chance kò pọ̀ kó máa ra ìrìnkú wà ní kó máa wà clinical níwájú go time tẹ́ kó máa gbé striker wọ̀ gbé striker ṣùgbọ́n káàkiri ìyẹn kúrò ń bẹ ní premier league o over si team to le stop Arsenal to wa lo bayi team to le sumo ni Man City ade wo Sunderland yi mo ro pe Arsenal ma win gba 1-0 Arsenal ma win
1: e se o ah back ran mo so fun ani network professor abayo maybe today no kulu is a sportsman too baba from every that so so far am any contribution
3: yeah eka son bo barade inu mi dun lati wa ninu kulu 32 fm ni laughter house ati wa ni ti bi to ti kuro ni le long inu mi dun lati wa ni bibi bayi nipa oro ti shooting e ti so oro to po nbe inu mi dedun ara won ko ta fi gbadun Sporting Cristal niyan
1: ati ege lapapo
3: ati ege yes o je eto to je pe e kin fi gba kon bo kon ninu bo ba si wa le se so and inu mi dun pelu baba salami to wa nbe nsin at awon crew won they are actually doing very fine and won ko don se yi bayi won tun se le fa awon omo won ni o because iton ni gbagbe awon to se to da a le gbagbe won awon to de se tele no tori bo se lohun o ri iton ni gbagbe won se pupo
1: e se ngani all right customer ali apiko won tun tin te won tin do kini ni

0: Hello, pardon.
1: Ekaso, sir.
0: Hello.
1: Ekaso. Yes, sir.
0: Ẹ̀ka àtẹ̀ǹtì ètò ẹ̀mẹ́tọ́tán.
1: Aṣẹ́ o.
0: Ẹ̀ka àti àwọn tàbí nílẹ̀ wọn.
1: Ẹ ṣe o.
0: Ẹ̀ṣin máa sọ.
2: Yóò gbọ̀gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ máa lọ tú. Ó ní ní mọ́ ní ní, ó jẹ́ ìjì mọ́ jẹ́.
1: Hello. Hello.

0: great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at Amasingba. Register now at Indomie.ng.
1: Good for you.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
4: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Laughterfest 2026 is where Ibadan will be this season. 32FM Laughterfest 2026 is sponsored by Imperial Black and Minimi Chinchin. Don't miss out. See you there. 32FM, filling the world with laughter.
5: Kobaje 24, 29 tabi 32, sáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kan tẹ 32FM 949.
6: Fẹ̀yìn ẹ̀.
7: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
8: Shared meals like delicious jollof and chicken.
7: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
9: That's why we say, let's go home. There's food at home.
10: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
11: The taste of home.
2: Ìròyìn yàjọ́yàjọ́ tàbí ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ lágbègbè yín tẹ fẹ́ fi tó wà létí, ẹ pè sójú òpó yìí 0704-700-4949, 0704-700-4949. Bí ẹ bá rí nǹkan, ẹ rí dájú pé ẹ sọ, kí àyíká wa lè wà lálàáfíà, ojúṣe gbogbo wa ni.
12: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
13: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàìdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdìbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rin jẹni. Bẹ́ẹ̀ ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ fún yín, kì í ṣe àgbà àná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwòpọ̀ kí ẹ ní ìfọ̀kànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Soft Sand Property, òrùlé fún tẹrutọ̀.

E kúrò lẹ́ ní gbogbo bikibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa fún ti ìrọ̀lẹ́ tòní. Àsìkò ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, ìjẹ́jọ́ láǹfààní àti ìpàdé wa lórí ètò àgbẹ̀lọba. Torí pé a wà lẹ́nu iṣẹ́ ìlú kí ohun gbogbo lọ létò náà ni. Ìjẹ́jọ́ ni a ní. Tá a ṣe mójútó, ìdí rèé tí ẹ fi àti pàdé wa lórí ètò àgbẹ̀lọba níjẹjọ. Ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bí ìṣe wa àtúntí wa sóde. Ẹ kúrò lẹ́ o, ṣe dáadáa làbá yín. Ṣé dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí àwa náà ṣe wà ń bí ní ẹ̀ní. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa àgbẹ̀lọba. Bí ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tàbí ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ètò àgbẹ̀lọba níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ lẹ́sẹ̀ kòkó, iṣẹ́ ọ̀gbìn ni o àbí ohun ọ̀sìn, òun là ń gbé yẹ̀wò lórí ètò àgbẹ̀lọba. Peter Olasupo, Captain P2, òun lorúkọ tèmi. Ẹ kúrò lẹ́.

0: degree en to ma se gbe pedigree bu
1: ni pa meeting yen igba mi won lo fowo se ni igba mi elomi oni ba ja yen ba ti bi mo mo re ni e fun mi bawo le ti fe mo pe ah aja yi owo yo fun loyan dandan
0: ni pa yen oyinbo ti saye de bi mo se ma so
1: okay
0: text wa ti won le se
1: agbaja lo hospital
0: ko nse dodo ko agbaja lo lab won le gba
1: sample
0: ato e won agbe lo lab so o ma gbe analysis result e won agbe fun igboke o ye percent buy
1: lo wa la
0: lo wa la le so and after that then ba fe gbaja gun eyan na gbodo won igboke o saja yi show wa physically fit le faja to je pe aja to je pe o boya o gbe en le gungun e ke wa ni pe ah to yi mo fe gba owo lowo eni ya bi mo fe gba mo aja lowo eni yi je ngbegun is out of it e ti abuse business yen je ti abuse eranko yen so nkan to sele gangan ni
1: then te ba wa wo dida aja leko telomi ba ke ma je pe duro be aja yen o duro ma lo yo si ma lo se gbugbu aja na ni eleyi wa fun ni abi a tun sese lo mu lo ile eko kan lo keko
0: la kokon na ko saja ti o gbo command ko ba so yoruba to ba je yoruba le fi ko ba so english to ba je english le fi ko
1: ya mo so si latin
0: e mo nisin te ba fe ko joko
1: okay
0: technique orisirisi wa e le gbowo soke e mo to ba fe wo oke idea ma lo le so moment te gbo won soke e le so sit to ba je sit le fe lo to ba je pe joko le fe ni pe ko joko so from there simple command yen to ba je pe fe lo extensively e le gbe lo odo awon to ma nda ajaleko but to ba je normal domestic training sit come stay iyen oyinbo tun ti so ye daran gbogbo ele ma use social media te ba te bawo ni mo se le so ko aja mi ko joko won gbogbo process ni e ma nbe
1: te ba wa wo isese aja eni ero o le buyan je o aja mo buyan je ki lo le mu aja binu kini nkan to ye ka mo npa aja ko to di pe a ni a fe lo sokowo re taja wa bu ni je kini to ye a mo npa re ki lo le ma aja binu ki la won yan nse to le mu ka ja binu si won
0: okay la kokon na awon aja kan wa won le ma fe ran ati ma fe fowo kan ise won so go si fe se ma fowo kan ise won ti won ni binu
1: agbodo study nti
0: o agbodo study nkan ti o fe but to ba je yin lo lowo e e ti ma ati kekere le ti ma mo pe ko like ese yi so e ti ma caution e pe okay o ese yi emi lo lowo e e mama fowo kan to ba ti fe e mama caution e so ti ma mo pe eyin olowo e and nkan mi ta won eyan tun ma nse to ma tun fi bi aja ninu ti won mo ni pe alejo wa le mi e wole pe le se kankan aja yen ti believe pe territory ohun ri so eni to ba wonu territory e nkan to ba ri
1: sugba ja mi gboran debi pe yo mo wo yesu imi si de ko fe gbo yo fe pa kuru se eko te awon ton ti ko ni abi bawo abi kilo fa
0: in pe aja nwo su
1: imi o mo wo o le ma gbo bo ko ni pa kuru mo yan imi si de yen yo fire lo nti eni
0: in pe aja nwo su opo isisi to yi aja to ya mo right of search mo din pe keyan se research lori aja to ba fera le je ra aja to je npe pet in pe kokon ma sere ke set ko serve as security purpose and awon aja mi le wa to je security ti won ni gbo attack ni won kokon ma attack ni won make sure npe range yen ti sumo eni to fe attack to kun won to launch alert dog je wa to je npe ohun ko nkan ma gbo oun le gbo ola le bo koni o kan mama taji meyin te ba sumo so bo aja la aja je ko saja te yo ti o le ge yo je so ke yo ma foju di aja kankan
1: ti wa bere pe awon agbalagba mo so pe bi aja ba ku ni bi dugbe la wa yi to ku nu cocoa house te ba wa mu te mu lo ring road pe yo to ka yo mo to lo itan o le to pada wale. Ẹ̀sìn mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ni à ń gbà ra já báyìí ṣé ó sì ń pọ́síbù bẹ́ẹ̀ lóòótọ́ ṣé o lè mọ̀lé bẹ́ẹ̀ lóòótọ́.
0: Ó pọ́síbù kò mọ̀lé bẹ́ẹ̀ lóòótọ́ torí wọ́n wà fọ́ǹdì kí wọ́n máa lo ìtọ̀fi máàkì landmark.
1: Ok.
0: In case wọ́n bá sọnù bọ̀ kò sí ajá tẹ máa gbé sínú mọ́tò tó máa tètè gíráàbù ọ̀nà.
1: Ọ̀nà.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ní.
1: Títàríra rẹ̀ ṣé okòwò tó ṣe é kówó lé lórí ni ajá sísìn.
0: Okòwò tó ṣe é kówó lé ni ajá sísìn ṣùgbọ́n kéèyàn mọ̀ pé nípa okòwò profit wà time profit wà time loss wà time tó jẹ́jẹ́ pé èèyàn ò ní jèrè púpọ̀.
1: Yẹn náà wà
0: ó wà.
1: Ìbéèrè tí mo fẹ́ fàyọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹni irú American Eskimo yìí 50,000 sókè ni wọ́n ń ta ọmọ rẹ̀ ẹ̀sìn léyìí sábà ta àgbà ajá ẹ̀ ń bá wá rà á tó rò pé yóò mọ òun fi sókòwò bó ló ṣe fẹ́ jèrè.
0: Ẹni tó bá rà á bó ṣe máa jèrè.
1: Ìgbà tó jẹ́ pé èèyàn fi gbogbo ara ta àgbà ajá tó jọ máa já lè yàn ta.
0: Bó ṣe máa jèrè ẹ mọ̀ mistake táwọn èèyàn máa ń ṣe jù ni pé ok mo ra ajá 50,000 mo gbọdọ̀ tajá yẹn náà ọmọ ajá kan náà ni 50,000.
1: Ok àwọn ọmọ tí yẹn bá ń bí
0: téèyàn bá fẹ́ ta ọmọ ajá èèyàn àkọ́kọ́ wo ojú ọjà sójú ọjà rẹ́rìn tójú ọjà bá rẹ́rìn ok èèyàn á ṣe calculation gbogbo owó tó ti ná nígbà tí o lè má jèrè gbogbo owó tó ti ná lórí ajá yẹn lẹ́ẹ̀kan náà.
1: Okay.
0: But nkan tó kọ́kọ́ gbọ́dọ̀ note ni èlò ló ti ná lórí àwọn ọmọ ajá yẹn ní táìmì tí ìyá wọn fi lọ́gùn sí táìmì tó fẹ́ fi tajá yẹn wàá gé sórí ọmọ kọ̀ọ̀kan kò ń jẹ́ pé wà ní gòkè ọmọ kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ mú owó yẹn wá kò ń lọ bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. So èèyàn gbọ́dọ̀ ṣe calculation yẹn dáadáa kéèyàn jẹ́ wàá ṣó ẹ pé ok ajá tí mò ń ta yìí ó wà quality. So kò ní jẹ́ pé ṣèbí ajá yín lẹ́sẹ̀ mẹ́fà ó yẹ kẹ́ ta 50,000 ẹ̀ta fún mi 30,000.
1: Tí àwọn àrùn ni máa kojú àwọn ajá.
0: Àrùn tó máa ń kojú àwọn ajá pọ̀ bọ̀ ìtó sábà wọ́pọ̀ ni parvovirus number one. Ìyẹn máa ń sábà mú ọmọ ajá tó yẹ làwọn èèyàn ṣe máa ń sá fún ọmọ ajá wá ní kí parvo máa pajá mi ó máa pajá mi bọ̀ kò ń ṣe gbogbo ìgbà náà ló máa pajá téèyàn bá tètè gbé lọ ilé ìwòsàn tí wọn á ti tọjú ẹ ajá àìsàn míì tí wọn tún wà ni tick fever.
1: Okay.
0: Which is tó jẹ́ pé eegun ló fà á sí wọn lára àìsàn míì tó jẹ́ tún wà ẹjẹ sọ irú tick fever yẹn nísìn ìmí wà tó jẹ́ pé eegun ló fà á babesiosis wà ìmí wà tó jẹ́ pé eegun ló fà á leptospirosis wà so oríṣiríṣi àìsàn.
1: Báwo la ṣe wà lè dènà eegun yìí.
0: Bẹ́ẹ̀ ṣe lè dènà eegbọn yìí number one ṣé agbègbè yín ṣé koríko ò fi bẹ́ẹ̀ pọ̀ níbẹ̀.
1: Okay.
0: Báwo lẹ ṣe ń tọ́jú agbègbè yín ẹlẹ́ẹ̀kẹrin ṣé tẹ bá yí eegbọn kan mi ṣéèkì táwọn èèyàn máa ń ṣe jù nìyẹn ṣé ẹ máa ń pa mọ́lẹ̀ ńlẹ̀ ni torí kò sí bẹ́ ṣe máa pa eegbọn kan sílẹ̀ ńlẹ̀ ẹ pa yes ẹ ti pa egbọn kan gbẹ ẹgbẹgbẹrún egbọn lẹ ti ṣí ẹyin wọn lẹ torí ẹyin wọn máa ń wà nínú ẹjẹ wọn so kò jẹ sí.
1: Ẹ bá ti pa egbọn yẹn mọ́lẹ̀ ẹyin ẹ lẹ tún ṣílẹ̀ yẹn.
0: So kò sí bẹ́ ṣe máa ṣe kò sí kẹ́míkà tẹ lè lò nílé ayé yìí tó máa pa ẹyin egbọn yẹn wọ́n gbọ́dọ̀ arch.
1: So èèyàn gbọ́dọ̀ tẹ.
0: Èèyàn gbọ́dọ̀ tẹ ẹyin egbọn yẹn.
1: Bó la ṣe máa wá ṣe.
0: So as for first timer my advice is ko lo seek professional handling. So wọn fun ni chemical bath tori teyan yẹn o ba good to lo fi chemical wẹ taja la chemical aja yẹn le gbabẹ ku. So wọn fun chemical bath to ba jẹ pe wọn need ati ṣe fumigation environment.
1: Pray mi ro pe boya igbọn ataja 5 and 6.
0: Wọn ṣe 5 and 6 o dabi kẹsọ n pe eṣiṣẹ ati maalu 5 and 6. ni won won se 5 and 6 situation environment
1: lofa
0: although ko si bi esisi o se ni si environment e sisi kan ba si nbe ko ye ke yan gbe nbe won gbodo
1: ara won Abiodun Ogundiran Imapoje Peter ati Agunbi Ade Sherif Henry owo yin ni ojo opo ti Facebook e share e kelomina le jamfani ni apa be won

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C, Nipos Shopping Complex, Nidojuko Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rè o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù rẹ̀.

0: together.
1: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kànbalẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Kòkó House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ńjìníà.
2: Ṣade kù sí ọkọ mi.
3: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mú tí wọ́n dé àbí titun.
2: Má mi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nù ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
6: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàdà àti dá àwọn ẹjẹ́ǹtì abániwálé? Dúkìá yìí kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó èèyàn. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdíbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí emirin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kọ̀ lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kò jẹ́ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfintótó lórí ayálégbé tá ó gbà sílé yín. Ẹ yé yọra yín lẹ́nu. Ẹ bá wa dòwò pọ̀ kí ẹ ní ìfọkànbalẹ̀. Ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsandproperty.com. Bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní Laughter House, orí òkè téńté Premier Mọ́kọ́lá Ìbàdàn. Ẹ ò nílò láti máa yọra yín lẹ́nu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín. Àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn. Ààbò tó dájú ń bẹ fún dúkìá àtowó yín lọ́dọ̀ tiwa. Softsand Property, òrùlé fún tẹrutọ̀.

0: 32 FM 94.9 ìkọ̀dì tá a ti ń dẹ́rìn ipò òṣónú. Ó náà láti ń kí gbogbo ẹ̀yọ olólùfẹ́ wa wípé a kò bójú ọjọ́ bó ṣe rí. Àsìkò àṣepọ̀ ọdún. Eléwo ni já ṣe mọ̀ fún wa láṣẹ olódù tó máa rè. Lórí ètò Nìbàdàn láwà. Ó náà ni a kalẹ̀ sí láṣàlẹ̀ yìí. Gẹ́gẹ́ bí a ṣe máa fọ̀rọ̀ wérọ̀ papọ̀ pẹ̀lú àlejò mi lálẹ́ yìí. Olókoòwò ni wọ́n, onímọ̀ tó kún ni wọ́n. Kódà tàbá ní ká sọ̀rọ̀ nípa ètò ọrọ̀ ajé tó ń ti dàgbà sókè rẹ̀. A lè fọwọ́ rọ̀ wọ́n sẹ́yìn. Kódà wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ìmọ̀ owó tó jẹ́ wípé àgbà ọ̀jẹ̀ ni wọ́n láwọn ilé ìfowópamọ́ káàkiri àti ìmọ̀ nípa ètò ọrọ̀ ajé ẹni tí mò ń perí wọn. Òun náà ni dókítà.
1: Dókítà kọ́ wa alàgbà. Alàgbà.
0: Alàgbà Abimbola Ajínigbé. Àwọn náà ni àlejò mi lórí ètò Nìbàdàn láwà. Ìkànnì tá a ti ń dẹ́rìn ipò òṣónú Àjàkẹ́rin kókó ọ̀sìn nílùú Ìbàdàn. Olúbíńpẹ́ Fatoyè ló kọ́ mi. Ẹ̀jẹ̀ ń ké sí Alàgbà Abimbola Ajínigbé. Kí wọ́n kí gbogbo àwọn olólùfẹ́ wa, olólùfẹ́ yín tí wọ́n ń gbọ́ wa, tí wọ́n ń wò wá nílẹ̀ àti nílẹ̀ òkèrè.
1: Ẹ káàlẹ́ o, ẹ káàsán o, ẹ káàárọ̀, ibi tẹ bá ti ń gbọ́ wa, inú mi dùn láti wà níbí, láṣàlẹ̀ níbi tá a wà ń bàdàn alẹ́ ni, and inú mi dùn láti wà lórí ètò yìí, and mo bẹ̀ lérò pé a gbádùn ara wa lórí ètò dáadáa lẹ́yìn.
0: Ṣé mo gba orúkọ yìí dáadáa? Ṣé mo dáadáa? Àbí ẹ fẹ́ ṣe àfikún sí orúkọ?
1: Ó yà lẹ́nu ẹ̀yẹ̀ pé orúkọ yẹn o, because
0: mi ò gbá dáadáa.
1: Tọ́láwọn èèyàn máa ń àwọn èmi àní ajínigbé ajínigbé ajínigbé ajínigbé
0: ajínigbé
1: ọmọ ọ̀rá gbìjì nínú. Ẹ pé orúkọ yẹn dáadáa.
0: Wáá ẹ ṣeun àdúpẹ́. Ó dà torí ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ní tààràtàrà náà nìyẹn pé ọmọ ìlú wo ni.
1: Ọmọ bíbí ìlú Ìràgbìjì ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìràgbìjì olókè méjì takọtabo kan lórí àgbà.
0: Ọmọ ìlú ra ṣé ìlú ra gbíjì yẹn gangan náà ni wọn bí mi sí.
1: Wọn bí mi ní òkè ọya ni wọn bí mi sí.
0: Nílẹ̀ Gẹ̀ẹ́sì lọ.
1: Òkè
0: ọya
1: ìlú kan tá à ń pè ní Zaria.
0: Lọ́dọ̀ àwọn èèyàn wa náà.
1: Ibi tán bí mi sí nìyí. Ibẹ̀ ni mo dàgbà sí. Bàbá mi nígbà náà wọ́n ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ àwọn ọkọ̀ ojú irin rẹluwé.
0: Ọkọ̀ ojú irin rẹluwé.
1: Bẹ́ẹ̀ni. Ṣé ọbẹ̀ la wà títí di 1978 àwọn amúfò àti Ìbàdàn. Bàbá ti 1978 àti dé Ìbàdàn yẹn mo ṣe dọ́mọ Ìbàdàn ni.
0: 1978 lẹ́ti délùú Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹlẹ́dà ìmàṣílù ṣùgbọ́n ó súnmọ́ àádọ́ta ọdún.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó súnmọ́ àádọ́ta ọdún. Ó súnmọ́ àádọ́ta ọdún dáadáa. Ó dàjẹ́ abẹ́rẹ́ báyìí mo ṣe ń padà bọ́ọ̀lù orí ìbéèrè ọ̀hún. Ṣùgbọ́n ṣé aláǹfààní láti lọ sí ilé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ abẹ́rẹ́ látàlá kọ́kọ́ bẹ̀rẹ̀.
1: Ok so kọ́kọ́ bẹ̀rẹ̀ torí ìyá tó bí mi olùkọ́ ni.
0: Tísà.
1: Tísà ni.
0: Adọ́mọ rẹ̀ kọ́ ni. Ẹni máa bínú tísà.
1: Sọ wọ́n tẹ̀lé wọn lọ lẹ́jọ́ ilé oṣù mi nígbà náà nílẹ̀ Haúsá nílẹ̀ Zaria tí ń bàtà wá dé Ìbàdàn ní 1978. Kú kan wà ní kinní gbà yẹn ó wà lónírèké. Ó wà lónírèké gbà yẹn kò sí sùn yẹn bẹ́ẹ̀ mọ́ ní ṣèyọ. Ó wà lónírèké gbà yẹn wọ́n pe sùn yẹn ní Inri.
0: Wọ́n pe ní.
1: Inri experimental school.
0: Inri.
1: Inri INRI lórúkọ
0: sùn.
1: Ẹ mọ̀ sí Jericho Mall wà nísìn. Jericho Mall.
0: Ok.
1: Ìyọ̀ lónírèké. Ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́. Ìyànà kan wà
0: lẹ́gbẹ̀ẹ́.
1: Ẹbí tí sùkúl wa wà ń gbà yẹn ni kò sí sùkúl yẹn mọ́ nísìn.
0: Kò sí ń bẹ́ẹ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ló gbé kúrò ń bẹ̀.
1: Àtọ̀ ọ̀rọ̀ ayé tẹ́bá débẹ̀ nísìnyí àwọn ilé ni wọ́n kọ́ síbẹ̀ nísìnyí.
0: Ok ká sọ pé dàgbàsókè.
1: Bẹ́ẹ̀ni dàgbàsókè.
0: Ṣé wàá yẹ kí dàgbàsókè ó gba ilé ẹ̀kọ́.
1: O ṣe ni láàánú gidigidi lọ. So ngbà tí a ṣe nursery níbẹ̀ àwa tún kúrò àwa lọ sí St. Richard's ní Jericho ní ìjọ àwọn àbúdà primary school ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn ìjọ àbúdà St. Richard's.
0: Ìlú wo gan ni wọ́n forí yín sọ tí wọ́n bí yín sí.
1: Ok wọ́n bí mi sí ilé Haúsá ìlú kan tó ń pè ní Zaria nílé Haúsá.
0: Lókè ọ̀ya.
1: Lókè ọ̀ya.
0: Kí
1: ibi tí wọ́n bí mi sí nìyí ibi ti mo dagba die si to fi di odun 1978 baba mi sise ni ile oko ojorin Nigeria Railway e de mo gba yen aye dangba na oko ojorin so mo lo ti pe ngba ta nbo wale ni 1978 ta nbo wale badun n ta npe ni first class nigba yen nigba ti won ba wa nu le ni nigba ti won ba wa nu le bed everything was there so ade badun lati 1978 so mo se domo mo se dara badun lati 1978
0: do sumo bi adota odun bayi
1: ben
0: ile eko alakoko bere wo o le lo
1: okay so ile alako ile alako bere ti mo lo o ti la no ko ti yen o si mo
0: ile eko alako bere yin o si
1: an pe ni inri
0: won ti fi ko le epo ni abi bo abi fi
1: ile adani ile adani won fi ko awon le nla nla ni won fi ko ni be ni si
0: chai
1: ah nigba yen lohun ah fun yen no ma da gidi gan fun yen da gidi gan gba yen o wa ni bi inside the unire ke lo wa won pe ni experimental school ta ti koko bere ni yen nigba to wa ya won mu wa lo si ile eko alako bere awon ojo akuta ton pe ni St. Richard's
0: okay
1: ni Jericho ninu Jericho lo na ni school yen wa so ngba ta pari nbe ba se pari nbe asiko yen ni Oloye Bolaige won da school ton pe ni school Bolaige ngba yen ni 82 so awa lo si school Bolaige awa la bere school ton pe ni Obande
0: wow
1: ni Jericho wa yen Obande Jericho awa la bere school so no school yen nigba yen inu ogba ile eko alako bere St. Richard's na ni school yen wa nbe bayin on to wa sete she site ti won ni side no see yon so ngba ta pari nbe ta pari ni mi o pari nbe mo tun wa move lo si mo move lo si Ankola Madia Grammar School bayin
0: okay
1: awa ru ni si lele so awa nbe ti asa lo si ile eko giga University of Ibadan
0: okay she an waru di yen je grammar bi
1: grammar ni
0: bele te pa
1: aso mobile an wo gba e aso funfun ta ma ti a ma faru kin si bayi a ta de lo waru kin bayi aso apon mo mo alorun a dupe lodo lo
0: iru idile wo gan lati bi esin wo la won tun bi esin
1: so awon ni ti side ya and side ti
0: baba
1: awon lesin musulumi ni won
0: okay
1: baba ya mi imam ni won
0: wow
1: but won bi mi sinu won bi mi sinu idile onigba
0: ko ti ye mi dada baba ati mama idile musulumi ni won
1: o
0: wa bi yin si idile onigbagbo bawo lo se je
1: baba ati baba iya elesin musulumi ni won bo iya mi ati baba mi awon di onigbagbo so won se bi mi sinu le onigbagbo ni so that's why te ba da won family kan won pe mi sikiwu ma to re mi
0: e ba sikiwu e ta da
1: abi so a man lo le lati lo ba won se leya a man so ko really ti yato
0: esi ufaja
1: rara so bele ile eko ti mo tun lo ngba yen e mo ko mo ni pe mo lo ile eko ojo aguda fun primary school
0: ben
1: gba ti mo lo secondary school mo lo si awaro e pe lori assembly gba awon kafatia
0: alalubari ka te si le ran ti fatia
1: we're not a fatty.
0: Oh yeah. Eja fi fatty ale lale. Che ebolanle.
1: Ah.
0: Omo bolanle ni.
1: Oh, rebel.
0: Te fi lanfani si ile eko giga fafiti.
1: Keri eko po, opolopo ti mo ko lodo mo bi. Keri ngba ta dagba, ba se ndagba. Nkan fe le die. Nkan fe le die. Tori ya to bi mi lomo. Olùkọ́ ni wọ́n tíṣà ni wọ́n bàbá mi náà ṣiṣẹ́ nílé accountant nílé bẹ́ẹ̀ni hotel tó ń pè ní Trans Nigeria Motel ní báyìí hotel Oyo State ibẹ̀ wọ́n wà títí nígbà tó yàṣẹ́ bọ́ lọ́wọ́ wọn pọ̀ máa gbẹ ni wọ́n so à ń dáko.
2: Mama ọdún wà tẹ̀lé
0: agbẹ̀rẹ̀.
1: So to andako andako gan baba mi nda oko gan ngba e ton ba bu wa ba ta na ba lo bise ni role ta ba de lati bise ta de lati school a ba lo soko gbogbo side ologun eru yen igbo ni gbogbo be ngba yen
0: chai
1: lati te ba mo ile ile dada lati aska lati bi aska lo to fi de ade to ku ologun eru ido igbo ni gbogbo be yen ngba ti pani ko lo ma nlo be yen ti ele oruko ni to gbogbo la se nda ko ni gba yen so ninu lewa a ma ni shu a ma n selubo a ma n se gari a ma n lewa nle a ma n ni ami lata ni efo ni ko si
0: gbogbo ntenu nje
1: jaaki nini kan ni alubosa a gbe alubosa a de gbe resi gbogbo nkan mi tenu nje patapata la ni
0: wow
1: so saturday o ko ni ile ma mo ba wa ni saturday so o le gidi e ngba na tori pe ko saba si agbara but asa ye kokon ta ko nibe ni pe eyan ni iforiti ko de gbeke lolo ko de kun fun adura eyan ma de and gugu e ko ye o ba mi debi ti mo dele ni tori pe o wonder kenyan ni telorun eyan de ni kenyan ni se ifarada ni abi
0: foriti abi foriti gugu e lorun
1: eyan ni gugu olorun ti mo fi so ni ka lo pade laye
0: ẹkọ wo ni e lo layo nile ẹkọ fafiti nibadan
1: so mo se educational management and economics
0: okay
1: mo fe se na ni mo lo se
0: nto wu yin ni
1: nto wu mi se ni
0: se eni asiwaju ninu ebi abi boya nile ẹkọ boya bi oluko te fi wo gege bi awon kan se yin te fi mo wi pe ise te fe yan layo re
1: e se gidi
2: ma wo mi bi mo se fe yin
3: mo n gbo ta ti tu efe
4: 32 FM 94.9
5: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse at Damasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Peril Black and Mini Me Chin Chin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
6: 72 hours with gold. Agbara Olorun ma role bile titi se yalu ninu aye ori bojipo eyo ninu ipade adura wakati 72 pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun tun ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe ewo to osun kesan yi ma lagbara pupo akasi ara emi o se otitun esa 43 verse 19 la korie latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agun mesan aro ati show ru lago meji la ru lojo Sunday apade lago mejo abo aro si meji la osan ati show ru lago mego ale o je ironi witi ni mexico kilometer 18 Ibadan Ife expressway o sengere Ibadan ni pile ojo ifonse olorun alaye prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifonse olorun mi oko boss wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa si pade adua iyanu re nduro di onbe o
7: Kuba je 24, 29 tabi 32, sa ki feyin e pelu wa lori gbogbo ikoni bani tore, kante 32 FM 949. Feyin e.
8: Emi awo woli.
9: Emi awo woli, yo tun ni agbara.

0: special moments with your friends and family at the Indomie Palooza. A day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way. In Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road at the Masinba. Register now at Indomie.ng.
1: Ajá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá a wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàgbò mọ̀lẹ̀. Yímù yímù yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìgbèrè ò ní sùn sẹ́bà ọ̀nà. Wọ́n gbà wọ́n wè mọ́. Ọ̀gá dírẹ́bà wọ́n sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó bí ọ̀pá ìtì ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè mọ́. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.

0: Olayiwa nítorí pé olówó lọ́wọ́. Tí wọ́n bá ń tàn ọ́ pọ̀ Olayiwa nítorí dúkìá tó pọ̀ tó ní. Ọkàn ò tí ì balẹ̀ pọ̀ Olayiwa. Àlàáfíà lògùn ọrọ̀ ṣáájú ara rẹ o. Ìlera sílẹ̀ mí gígùn. Gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni. Bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́. Má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédéé. Pinnu ló kàn ya ara rẹ o. Venitone cleanser ni kò sẹ́mu. Agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara dànù. Venitone jagunlabí panko pé ọ̀rẹ́ ara. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò. Ọ̀ṣọ́kùnrin sóbìnrin dò pépé. Venitone cleanser àtẹ̀jẹ̀ṣe máradán bí kóró sí. Venitone cleanser kìkì dé gbòógì tí ó lọ́tínú la fi ṣe. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà. A sì ń wá alágbàtà fún Venitone cleanser. Pe nọ́mbà kò demand 0834051533 0834051533 Iléeṣẹ́ Emi One Natural Care ló ṣe Venitone cleanser. Láyé tún lò.
1: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026, proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Shuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Imperial Black and Minimi Chinchin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
2: I said, you can't be a radio, me. 32FM, you are okay.
3: Dàgbà mo rí pé mo ní nínú ara bóyá ara àwọn ẹ̀bùn tọ́lọ̀hún fún mi láti máa ti bá rí ìṣòro àwọn èèyàn ó lè má ṣe tèmi tó bá rí ìṣòro àwọn èèyàn mo máa ń wá solution sí so mo wá wò pé kí ni mo lè ṣe mo wá ní lọ́kàn ara mi mo wò pé tí bá dàgbà mo fẹ́ ṣiṣẹ́ nílé ìfowópamọ́ mo dẹ̀ fẹ́ máa báwọn èèyàn wo problem tí wọ́n ní dáwọn lẹ́yìn bó pè ní consulting nípa bóyá okòwò wọn bọ́n ṣe ń ṣe a ní kankan ṣẹlẹ̀ ńgbà yẹn tí mo wà ní financial ìyá mi pè nígbà yẹn ṣe rántí dáadáa wọ́n ní àwọn ní problem ní school wọn wọ́n ṣe head teacher ní school kan gbà yẹn wọ́n wá gbé wọn lọ sí school kan wọ́n gbé wọn lọ school wọ́n transfer wọn lọ sí school kan so gbà tí wọn débẹ wọn rí kí ni wọn pè challenge náà
4: ìdojúkọ
3: wọn ní ìdojúkọ láàrin àwọn òṣìṣẹ láàrin àwọn wọn sáàmù wọn ṣe fẹ ṣe wọn wá pè mí bẹẹ ti wà ní wáyà 300 lẹ fún gbà yẹn so course mo ní mo ṣe educational management wọn kọ wa ní conflict resolution and leadership so mo ti dìyẹn mo sọ wọn gbà gbogbo pa so mo wá sọ fún mọ́dà mi ó ní àwọn òṣìṣẹ́ tẹ́ ń sọ yìí ẹnìkan máa wà láàrin wọn tó máa dàbí eye abẹnugan wọn ní bẹ́ẹ̀ ni ó ṣe eré abẹnugan yẹn ẹmu sọdọ wọn ní ẹmu sọdọ ẹjọ jókòó kẹ kábẹnugan yẹn ẹmu bí ẹni pé nǹkan báyìí la fẹ́ ṣe báwo ni ká ṣe ṣe mo ní sọ ẹjọ eré abẹnugan yẹn tẹ bá ti mu sọdọ tẹ ti ní báyìí ẹ tó ti àgbé pẹ̀lú tẹ fẹ́ ṣe òun lá lọ sọ fún àwọn tó kù wọn yẹn ṣàṣeyọrí nìyẹn
4: gbogbo òbáṣẹ
3: gbogbo ṣiṣẹ nìyẹn yìí nà so mo ṣàwò pé tí mo fẹ ṣe nìyí kí n tó wá parí so ẹ mọ pé ọlọ́run ò le pé yóò bá parí ádà ní rúgbọn
4: ọlọ́run ò ní pa ni lórí kó mọ́ bí rúgbọn
3: sí so by the time tí mo máa parí ní ilé ìwé iṣẹ́ tí wọ́n fún mi níṣẹ́ ní ilé ẹ̀kọ́ fásitì
4: iṣẹ́ rọrùn gbà náà
3: lórí bẹ́ẹ̀ náà wọ́n kàn fún mi níṣẹ́ ni pé kí wọ́n ṣe graduate assistant
4: kí lẹ ṣe tán fi fún yín bẹ.
3: Wọ́n ní èkíní kì í ṣe pé bóyá èmi ni mo mọ̀wé jù nínú kíláàsì mi but bí ìbálòpọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ ni
4: àjọṣepọ̀ tó dáa
3: pẹ̀lú ẹgbẹ́ ni pẹ̀lú àwọn
4: olùkọ́ wa
3: bẹ́ẹ̀ ni èmi ni kíláàsì rẹ̀ fúngbà yẹn mo tún wá ní relationship tó dáa pẹ̀lú gbogbo àwọn ẹni tí mi ò mo ní mo ní passion láti learn so nígbà yẹn mo lọ kọ́ computer ò tí ì ṣe bẹ́ẹ̀ mo gbà yẹn time strike èyí tí màá fi lọlé mo kan lo si inu UI nibe ani UI venture mo lo ko mo se computer so ba ti mo wa ko ton mo tun wa lo library mo wa lo ko bo se nko program se gbo won ton se venture project ton wa ton ma ba analyze yen mo wa lo sagbowo ni wa jago awon business center mo lo ba won di opo ton se kini pe te ba le n to fe se kini o te ba le n to fe analyze project to fe ko ba ba mo le se mo ba won se bi ti mo ti ro ni so ati gba ti mo ti wa school ni mo ti lowo lowo
4: oyin lo je pe ise akoko
3: beni
4: te se
3: beni
4: ile eko na le
3: ile eko ni so mo wa tun ba won mo wa ran awon oluko mi lowo lati se awon ise won
4: wow
3: so mo won ti mo den se yi won foju si won ri gbo mo se nse so mi o mo bi olori department mi won sa pe mi ba se pari ipe nkan ba lawon ni fun mi ipa won introduce awon courses kan on statistics
4: wow
3: awon de fe kin wa bere as graduate assistant so but okan mi wa ni bi ti mo ni lokan
4: pe fe se
3: pe mo fe se so pe mo ni ma sise nle mo ni mo
4: ti ile ifowo pamo
3: ile ifowo pamo so ngba ti mo wa pari
4: ije le daruko oluko yi kan tabi meji to je pe e le ko itan igbesi aye yin ke marun ti o
3: ma daruko meji o meta nu kan nu
4: nibo ni won si wa
3: o wa nbadan ikan nu won ikan ti sologbe nisin e to sologbe nisin ojogbon David Olaniyan
4: wow
3: ah oluko gidi ni bi won mu bi egbon ni won mu mi bi aburo
4: aburo
3: won mu bi aburo any keji to wa to

0: Ìbàdàn ti ó ti develop gan. Ìbàdàn ti develop gan. Torí mo ń bẹ́ nìkan sọ ní jọ́wọ́ pé kálẹ̀ mọ́ lẹ́lé dáadáa. Tẹ bá ti kọjá tẹ bá yà síbi ìgbà tẹ bá lọ sí ológun ẹrú ìrúwà yẹn. Tẹ bá lọ kọjá kiní díẹ̀ báyìí Aska wà ń bẹ̀ gbà ilé tó ti ń ṣọ̀dà. Àwọn àmì wà ń bẹ̀ yẹn gbà yẹn. Tẹ bá lọ kọjá díẹ̀ níbi ibi roundabout ẹlẹ́ni yẹn igbó ni. Títí àná tí mo wá tí mo drive láti ẹlẹ́lé dé Ìdó. Mo kàn rí lé ni bí wọ́n ti ṣe títì yẹn. So tẹ bá wo bẹ́ẹ̀ níbi ìwọ ohun tí mo ń sọ yìí bóyá 30 ọdún sẹ́yìn kò gbogbo ẹ ò rí báyẹn o. Oko ni wọ́n ń dání gbogbo bẹ́yẹn.
1: Ìdàgbàsókè ti dé bá.
0: Ìdàgbàsókè igbó à ń pe igbó kan ní tíìkì nígbà yẹn.
1: Igbó tíìkì.
0: Igbó tíìkì yẹn. Igbó àgàlà. Igbó àgàlà ẹlẹ́lẹ́ kì í ṣe igbó àgàlà ibí yìí o. À ń pe igbó àgàlà náà ẹlẹ́lẹ́ nígbà yẹn. Igbó kìjìkìjì ni gbogbo bẹ́yẹn bá nù. But nísìnyí ẹ máa rí traffic ní gbogbo ẹlẹ́lẹ́ nísìnyí. Orí báyẹn tẹ́lẹ̀ but development ti wà.
1: Kí ló wù yín nípa ìlú Ìbàdàn? Àti pé kí ló dé tiẹ̀ wá wò pé ìlú yìí ti dé mo ti dúró ńbẹ̀ ti pẹ́ ju bó yẹ ń pò ńbẹ̀.
0: Òṣèré mi nísìnyí báyìí mi ò gbé Ìbàdàn but tí n bá fẹ́ sinmi Ìbàdàn mo máa ń wá.
1: Ìbàdàn nílé ìsinmi.
0: Ìbàdàn fún ìyàn lọ́kàn balẹ̀. Atẹ́gùn àlàáfíà ni wọ́n máa gbà sára gan. So ó mú mi nífẹ̀ẹ́ Ìbàdàn gidi. Ṣẹ́rí Ìbàdàn Ìbàdàn wà natural. Ó wà natural. Bó ṣe because ẹ bá dé gbogbo òjé tẹ bá dé gbogbo kiní ẹ sì rí gbogbo bóje ṣe rí. Nígbà yẹn bóyá modernization díẹ̀ ló kàn wà but bó ṣe rí náà ló ṣe rí. Kò sí pé bóyá wọ́n try àti ìlú dáwọ̀ but wọ́n bó ṣe wà tẹ́lẹ̀ wọ́n ṣàfi sílẹ̀ náà bẹ́ẹ̀.
1: Kàṣà rọra wà láàfin àti
0: wa. So Ìbàdàn wa ń fẹ̀ ó gbòòrò.
1: Kí lẹ́yìn fi lérò kò jẹ́ kí Ìbàdàn máa fẹ̀ tó ń gbòòrò bẹ́yìn? Kí lẹ́yìn rí bẹ́ẹ̀?
0: Nítorí ṣẹlẹ̀ ni pé ṣẹ̀rí tẹ bá ní àwọn bóyá gómìnà àwọn adarí tí wọ́n ní kinní tí wọ́n ní focus tí wọ́n dẹ̀ ní planning dáadáa. Ṣẹ̀rí ńgbà tí Ajimobi dé Ìbàdàn.
1: Okay.
0: At the time tí Ajimobi.
1: Nígbà tí wọ́n di gómìnà.
0: Nígbà tó di gómìnà.
1: Tó rọ́mọ Ìbàdàn ni wọ́n.
0: Bẹ́ẹ̀ni. Nígbà tó di gómìnà. Irú ìgbà yẹn mo wá sí Ìbàdàn láti dùgbẹ̀ tí mo fi délẹ̀ ilé mi ò mọ̀ ìgbà tí mo délẹ̀ ilé mọ́. Ọ̀nà yẹn ti wọ́n ṣe ọ̀nà yẹn tó fẹ̀ wọ́n dẹ̀ ṣe drainage. Ibi pé mo wò pé ṣé Ìbàdàn náà ò rí báyìí. À ń tẹ bá dẹ̀ ti ní adarí tó ṣe dáadáa báyẹn wọ́n ti raise ban yẹn. Àwọn tó bá ń bọ̀ lẹ́yìn.
1: Àwọn náà máa mọlé.
0: Àwọn náà bẹ̀rẹ̀ sí ni mọ. Torí ngbà tí mo tún wá Ìbàdàn lẹ́jọ́ mẹ́ta gbogbo àwọn ọ̀nà tó onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé. Wọ́n lè má ṣe ohun táwọn èèyàn fẹ́ kó ṣe but wọ́n gbìyànjú. Torí gbogbo àwọn ọ̀nà inú street gbogbo wọn ti ṣàwọn.
1: Ẹni gómìnà gbìyànjú nínú ìdá 100 kí ni tẹ̀lé fún gómìnà?
0: Pẹ̀lú tí mo rí nínú ìdá 100 mo lè fún gómìnà ní 70-75.
1: Ìyẹn ni pé wọ́n gbà dáadáa. Ṣé olóṣèlú ni yín tẹ̀ fi fún
0: gómìnà? Ẹ̀mi ṣe olóṣèlú o.
1: Ẹ ṣe olóṣèlú?
0: Ẹ̀mi ṣe olóṣèlú o.
1: Ṣùgbọ́n ṣe fẹ́ ṣòṣèlú?
0: Ṣé ẹni tí mò ń ṣe? Mo máa ń ran àwọn olóṣèlú lọ́wọ́.
1: Ẹbí ìbáwo.
0: Mo máa ń fún wọn ní ìmọ̀ràn.
1: A jẹ́ pé àjọṣepọ̀ ń bẹ láàrin yín àtàwọn olóṣèlú.
0: Professionally.
1: Okay.
0: Iṣẹ́ tí mò ń ṣe ni. So bóyá àwọn ní ìgbálẹ̀ ni o, àwọn lọ́mbrẹ́là ni o, àwọn alákùkọ ni o. Kò sí èyí tí mi ò mú fún ní
1: ìmọ̀ràn.
0: Èmi ni bí ìlú wa ṣe dá. Ẹ mọ̀ pọ̀rọ̀ kínní olóṣèlú bákan náà lolóṣèlú.
1: Bákan náà ni.
0: Ọ̀rọ̀ ẹlẹgbẹ́ ìṣẹ́gbẹ́ ìlákíní lásán nìyẹn. Identity lásán nìyẹn. Bákan náà ni. Olóṣèlú tó bá da tó bá wà lẹ́gbẹ́ onígbàálẹ̀ á da. Tó bá wà lẹ́gbẹ́ ọlọ́mbrẹ́là á da. So kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́.
1: Kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́.
0: Personality ni. So ṣé bá rí bí wọ́n ṣe ń change ẹgbẹ́ síra wọn.
1: Báwo lẹ ṣe wá ní aseyori lori erongba ifokansin yin pe e fe sise ni ile ifowopamo
0: ah e se gan ni bere te bere bere nla gan le bere yin I bet down shoki
1: ke
0: mo gbadura olohun pe nti mo fe se yi o nti mo fe se ni e de mo ko ni pe teyan ba ti gbete lolohun teyan de sise dada so eni kan so fun ba mo le we pe ona meji ni o eya kokko se ti yin ah you do your part e wa de ko lohun na se ti e so ngba ti mo fe lo fun eto agunbaniro tori ke mo ti n ba ran awon yan sise ni Ibadan
1: okay
0: mo ba ngo kono sise ni side body jan mo ma lo ba won se training kankan bayen so mo wa fe mo fe je kon gbe mi si Oyo State
1: okay ilu wo na gbe yin lo
0: o te ti gbe mi lo
1: won ti gbe yin lo tele
0: mo fe kon se so Oyo State but asara n ba se ba yan la ba won se ton ti mo so yi e ko wa nbe fun gbo an to wa ngbo pe kan yo ma fo wa re yan yi
1: Yuni ajuare.
0: So, mba tikini ya ba jade, mba gwe mlo sile Igbo.
1: Ah, abo ye jongwa.
0: Mba gwe mlo sile Igbo. Le Igbo ba wo. Ah, so, mza wo kwe ba wo ni. Emi kakande, oje lo bito gbe lo. Mba sofa wo bimi. Mba kwe, ah, kwe le Igbo, ah. Bye, bye, bye, you, ah. Ile kini, ajokuta mumu. Emi kakande. Mwani biji, tongbe mlo ibi chuma lo kani ye. Oni ha mo ni bi ti ma lo niyan wa ni to a fo lo si o lo ka ni mo fe lo mo se lo niyan o mi o de se ni ti mo ko sa ara o ti de camp mo se oju se mi so njo ti won a fe mo wa lo bi ta lo gba ti ni ma jade ba ri pe le ifo pa mo se ni won gbe mi
1: wow
0: so mo ti bere se niyan
1: wow
0: mo se bere se niyan
1: oh bawo lo se ri lara yin
0: so
1: nigba ti e gbo pe ile ifowopamo ni won gbe
0: yin so ton ti e sele nigba yen a ma nse Christian fellowship
1: okay
0: ma nse Christian fellowship ni campo
1: Agunbaniro
0: then so awon kan de won gbe ah awon fe redeploy awon fe won ye eh joko e je ko lohun gbe yin sibi to lohun ba fe fi yin si ko si bi ko si bi tolohun fiyan si ti o da tolohun ba ti fiyan si be o wa so pe ni te ba je man ka bible dada
1: ah
0: se ri ngba lo ati abraham ngba ti won wo bi ti won a lo lo ti ti koko foju sun bi to da o ti mu le to serere so gba to kan abraham ele ti o lora ti o se kini kan abraham e wa ri pe later ibi ti lot mu e ri pe o wa di sodom ati gomora so on come kin to kuro ngba ti mo ti wa ni le ile le we giga university of ibadan ngba ita ba ti de final year a ma se finalist fellowship a wa soro njo a ngba dura njo kan ngba pe ko sise ko se kini kan kini kan mo so pe je wa fe mi o mi o ni won je npe apo mo re ni la ko temi dire o ise wa fe mi o pe se ade ma le mi ni emi ko ma le se so o da so fa nta wa ni kan go ya e fi duro na pe ke de wo je school kokan ni wa gbe e lo mo ni school kokan ni wa gbe mi lo oni mo ti mo bi wa gbe mi lo oni school kokan oni igboro ni ma wa ise gidi de ni mi o de mo yan so bi kini yan se jade won so pe eh awon fe mo bi ton gbe mi sin bo won gbe mi lo mo sa gba letter e ma wo lo ba di ile so ile fo pa mo UBA
1: ha
0: ni apa ni town ta mo mo
1: mo lorun
0: so ba se bere se ni o deni
1: Deni
0: ibi ti mo ti bere ise ni
1: won gba yin sibe
0: o gba bi mo se pari so bi mo se pari awa agunbaniro ta wa nbe apo die won ba ni oke o awon ma gba won kan awon ni gba won kan won ba sa gba won kan oruko mi ti laran ti won lawon agba ah ah mo ni ko jeje be mo lo ko n gboro wa nbe ni so eh branch manager na ki lo de pe mo de sise gan eh mo ni ko ma worry o kan sun jo kan ni ni first time boya tolorun aba so eh ma dore la mo on kan wa leave for few weeks ni wa bere se lai pe o fun mi ni date yen pe on the 10th February mo na ti I pe ma bere se so o kan carry mo kan so fun eh nta jo ngbe le pe mo fe de pardon pe kin kan lo rest kin to wa bere se o ni iseke eh mo ne ma worry ba lo o ye lo se to o se to tele en ye ba pe mi ba yen ko ti si
1: ero
0: alagbeka to ba pe mi pe ah I pe ori ile ile kan ladugo wa won la ti ma ngba ati ma ngba landline o ba pe mi pe ki lo de onda later we ma today mo ne only ti mo mo on to wa me mo ni kilo only February 10 won ni ki resume
1: ti ile ise wo
0: ile ise yu
1: ti oruko yin o ti jade nbe
0: ti o ti jade ni UBA
1: o ja je yo da yin lori eto ni bad bad la wa 32 FM 94.9 budupe lowo alagba Bibola Chinibi ajende ara o ma je
0: ese won ya wa
1: adupe oluwa gbe mi ga idowo osemu dupe lowo ese peter olasopo captain peter na lo lo ti eto yi olubi n pe fatoyin ni lo ko mi orin lasun to dara

0: Ọ̀tún Olúwawọlé Ìbàdàn, olóyè Ewénjẹ́ Adégoróyè, igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́, ọmọ dídá wa, màá gún màá tẹ̀, oníṣu lónìyàn. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbà rẹ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò. Wá ma rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ Ewénjẹ́ Adùbí. Ọ̀tún Olúwawọlé Ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí ẹ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà Ewénjẹ́ Adùbí bẹ̀. Tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141. Olóyè Ewénjẹ́ Adùbí, ọ̀tún Olúwawọlé Ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Ṣe ló lè rẹ sísá ìrò dẹ̀dẹ̀ nítòdẹ̀ ètò tó pójú owó kò nílò àyẹnú kiri gbèsè 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
2: From the hottest gist to the coolest stories.
3: Hook up to the latest on everything entertainment.
4: We know what you want.
5: All my favorite songs.
2: On 32FM 94.9.
6: Show me your daddy too.
7: I go enter inside aeroplane. I go open the window, jump, enter inside heaven. I want surprise God.
8: This skit was performed by Legacy Sammy.
2: 32 FM 94.9.

0: to sit away than the new professor and the bio you are charity. Well, my film, my dear, the Lord of Satanas, I am for it. This young man, you must share that the Tony and Yanog, but
1: you are. I won't do Olokinbe awon eyan re dide gbogbo ibi kibi ti ayen eyan yi tin gbo mi e o ri anu to tayo gba emi gbadua boluwa se nbe ti emi e wa e o ni eri ti o se daduo mo tin pariwo e totan ti o ba tin di Thursday to nbo ati Friday oni gbogbo eniyan lo si ori oke ni ori oke ogo asejire ni iwaju kokakula enikan ki la nlo se gbogbo wa nlo se pade awon okunrin ni ogbe ti aye sami gbogbo okunrin to ba gbagbo nu agbara adua gbogbo okunrin to ba mo pe gbogbo waye eyin okunrin to nkanle ko kan ti o dabi pe ko ti si eyin okunrin ti eniyan ti le ko mo eyin okunrin to wo pe ojo wo leyin na odide gbogbo wa ma pade ni ori oke ogo lagbara olohun ni ojo Thursday and Friday mi wa fe mo bi to wa ni ola Sunday emi ati ni se majemu to se pataki leko ni o ni akure ni o ni abekuta ni o ni ibadan ni o ki gbogbo wo pade ni ola ojo Sunday esiri ogo yin lo ti mo se nwole pada lati UK ba se pari pade tan esi ola yen ma je ise agbara to po e ri anugba engineer
2: uruko mi ni Akande Akinwumi mo wa lati Mosan Abidap ni Ipaja lohun ori afefe ni mo ti ma ngbo program yi lararo lati bi 3 years ago ni ojo ti professor Mushi ojo bi ni on the 8 August won so lo radio pe awon se revival kan ni national stadium omo mi kan wa o tin wo omo 18 years lo to ba ti sun bayi ito ni o mama to ni gbogbo mi o bi de ma kun fo mi
3: omo odun melo
2: 18 year
3: 18 adult
2: yeah wa lo yo o wa lo ra pankere o ma no mo yin no ma joko mama ke omo ya ma ke ma ni ko file o wa to se yi kan ye na mama ke ko wa no mo ma wa pe ma ba soro gba to pe mo wa ru titi pe ko si bi ti mi ti sare de ko mama to mo
3: e ti sare gan
2: mo ti nowo fa won ko ja jaun se nkankan mo wa wo pe kini kin se bi professor mo se so lu radio njo pe awon se revival kan national stadium wa igbo pe lale yi mo se wa yi ma de be emi na de ni ania ti mo nsa pe mi ni je kan ki obe bo mi lara mo ko diro le lago meje njo yen mo joko kini na kan ti dide ni pe ki ma lo si national stadium mo ba gbowo lori pos mo wo moto igba ti ma de be n lo bi ago mẹjọ lálẹ mo joko àwọn èèyàn ṣe ń wọlé lẹẹkọọkan nígbà tó pẹ tí wọn bẹrẹ program yẹn mo dìde abẹ sí ní ṣe gbogbo nǹkan tó ń ká ṣe à ń ṣe everything.
3: kí ló wá ṣẹlẹ̀.
2: wá mú owó mo wá sọ̀rọ̀ sínú ẹ̀ nígbà tó ń ká wá dáwó ọrẹ mo porúkọ ọmọ mi yẹn mo sọ pé báyìí ni gbé mi débi pé mo dẹ̀ fẹ́ kí ọlọ́run yanjú ẹ̀ fún mi bá ti ń ṣe ìsọjí yẹn lọ tí mo dá oyún yẹn tán wá sọ sáwọn wá bẹ̀sẹ̀ gbàdúrà ipe àwọn kan wà bíi tí wọn ń ṣàìsàn gbogbo ibi tí àìsàn yẹn wà kí wọn gbọwọ lé wọn gbọwọ lé ibi tí àníyàn yẹn wà wọn gbàdúrà tán wọn wá ní àìsàn yẹn ti gbẹ dànù ó ti gbẹ dànù wọn ṣá ṣàdúrà omi méjèèjì tí mo ra tọ́ ní ká ṣe tọ́ ṣàdúrà sí wọn á kó sínú nylon tí mo ra òróró back to sender mo jù síbẹ̀ god so good nígbà tílẹ̀ mọ́ tó di aago márùn-ún mo jókòó kó di aago méje mo wá gbéra mo wá ń lọlé mo ṣe wọlé kọlẹkùn mo bọmọ yẹn ojúkòó ó ní kílélẹ̀ mo kàn gbé omi yẹn ni mo wá gbé omi yẹn mo gbé fún mo ní kò lanu ẹ ó mú mo wá ṣòro back to sender yẹn mo wá bu díẹ̀ fún mi láti ọjọ́ yẹn ọmọ yẹn ò tọ́lé mọ́. nkan tun yo mi lenu ko da mi la mu mo
3: ani ati gbeda nu
2: be
3: alagbara lo lorun mi

0: márùnlélógún. Àmì ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè òkú àṣeyí rẹ̀ márùn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìpè pẹ̀lú ìfàmì òróró ló mú ọpẹsẹ Amadébáyé ojú Authority lọ dí máa wù. Olú àwọn ojú ọgbẹ́ mi sọ̀lá kórí eré yóò. Ìwọ náà wà kébóni ṣe ìyanu Jésù. Ó fẹ́ wo ọgbẹ́ àdàbí sọ̀ lára rẹ̀. Ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wọlé ṣe tó bá fẹ́ ìwé káyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí òjò arí àjò ògo yá o. Láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúgbò máa jọ ní ọjọ́ Friday 18 fún ọgbọ́ ẹ̀ lórí òkè ògo. Lájọ́jú pápọ̀ kákó láṣẹ jùlẹ̀ mbàdàn. Ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀. Àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì tá a fi ọ̀rọ̀ rán tuntun sílẹ̀ òun ìdáǹdè níròyìn. Prọfẹ́sà Adébáyọ̀ ojú Authority. Wọ́n máa fi máa jẹun ìgbà ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan. Tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
1: Ko gbogbo yabu jade.
2: Amen.
1: A ni adua meta ta.
2: We have some three prayers to pray.
1: Mother fi sere.
2: Don't joke with them.
1: Adua koko.
2: Prayer number one.
1: Oluwa.
2: Oh Lord.
1: Ta lo nba mi je to nba mi je.
2: Who is eating with me and destroying my life?
1: Ayogun ọ̀run ẹ̀ bá ti ẹ̀jẹ̀.
2: Bọ́sẹ̀ ọ̀dẹ́gun destroy them.
1: Mo ṣeré o.
2: Don't joke with this one.
1: Gbé ẹsẹ̀.
2: Lift your legs.
1: Ta ló ń bá mi jẹ.
2: Those that are eating with me.
1: Tó ń bá mi jẹ.
2: And I destroy my life.
1: Ogun ọ̀run bá ti ẹ̀jẹ̀.
2: Bọ́sẹ̀ ọ̀dẹ́gun destroy them.
1: Ó yà dùn. Gbogbo ẹ̀ ń bá mi jẹ. Gba ayé mi kúrò lọ́wọ́ ẹni tó ń lo àjùlọ lẹ́mi.
2: Lord, we treat my life from those using superiority over me.
1: Ẹni tí ń lo àjùlọ
2: lẹ́mi lórí. Those using superiority over me.
1: Gba ayé mi kúrò lọ́wọ́.
2: We treat my life from them.
1: Alágbára tó ń lo àjùlọ.
2: That's why my using superiority.
1: Lé ọmọ mi lórí.
2: Over my children.
1: Lé ìyàwó mi lórí.
2: Over my wife.
1: Ẹ gba ayé mi lọ́wọ́.
2: We treat my life from them.
1: Láàrin àwọn ọ̀tá mi
2: jẹ́jì dé. Àwọn ọ̀tá mi jẹ́jì
1: dé. Dáfid wípé.
2: David said.
1: Ìṣẹ́jú àwọn ọ̀tá.
2: In the presence of enemies.
1: Ó dọ̀rọ̀ lé mi lórí.
2: That netted my head.
1: Ago mi kú àkọ́
2: sílẹ̀.
1: Ó ní tòótọ́.
2: Jẹ́rì
1: àti àánú.
2: Goodness and mercy.
1: Yọ́ máa tọ̀ mí lẹ́yìn. Lọ́jọ́ ayé mi gbogbo. Olúwa láàrin wọn.
2: Lord, even in the abyss.
1: Jẹ́ ń tayọ.
2: Let me excel.
1: Jẹ́ ń dìde.
2: Let me be rich.
1: Ọjà pé wọ́n wá owó wá síbí.
2: If you don't come here for money.
1: I know. Train you about spiritual.
2: Èmi ń kọ́ yín lórí ohun tẹ̀mí
1: ni. Kò lẹ́sẹ̀ tó ti fọ́ọ̀sẹ̀ láti ṣe
2: kò. Àwọn ọ̀dàsẹ́fà fọ́ọ̀sì tó
1: kí fẹ́ni tí. You don't have no problem.
2: Tó bá ní kò sí
1: ìṣòro. God knows your heart.
2: Ọlọ́mọ kọ́
1: ẹ. Sórí ẹ tí bá ń gbàdúrà òkè.
2: If you are praying for the top.
1: Ojú ẹ̀bọ ríru kì í ro
2: wọn. You must not be tired of giving
1: sacrifice.
2: Emi
1: náà rú ẹbọ lé wọn lórí.
2: I expect sacrifice over there. I expect sacrifice over there.
1: So mo ń retí ẹ lálẹ́.
2: I'm expecting you tonight.
1: Alẹ́ tí ò ṣe fi ṣeré
2: ni. Ẹnẹ́tì kaná jọ.
1: Bẹ́ẹ̀ni sá.
2: I'm expecting you.
1: Agágò lẹ́sẹ̀.
2: Ẹni ní mọ́.
1: Emenese
2: bẹ́ẹ̀. Jésù.
1: Ó dẹ̀ra àánú.
2: Amen.
1: Ẹ̀rí rẹ dé.
2: Ẹ̀rí
1: rẹ bẹ̀rẹ̀.
2: Amen.
1: Ẹ̀rí rẹ
2: bẹ̀rẹ̀. Amen.
1: Sori ẹni.
2: God today.
1: Gbogbo ẹyin tí ẹ sọ si.
2: All of it are so si.
1: Ní àná.
2: Yesterday.
1: Olúwa lọ́ra yín ṣe tẹ̀wọ́
2: gbà. The last day you
1: are just in
2: time.
1: Mo
2: sì ń
1: retí.
2: I'm still
1: Echo Bank account
2: 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. That is Freedom Apostolic Revival International Ministry. This is the name of the account. I can use our Providence Bank account Providence Bank account is 89005129 48. Again, Providence Bank account 89005129 48. Freedom Apostolic Revival International Ministry is also the name of that account. Request and details call us on 081-123-2 in 5 places. Or you can use us 7081-164090. God bless you.
1: Ayeraye ko gbe yi dide o.
2: Let the Lord elevate you.
1: Eri ranlowo gba o.
2: Receive great help.
1: Okan yin bale o.
2: Have that of mine.
1: Eh serumo.
2: You are not my slave.
1: Era anu gba
2: the blessing.
1: Gbogbo ayi ta jo ngbe to eni eri lori e.
2: Have great testimony.
1: Ode ni dan duro.
2: Go
1: ni fun Jesus.
2: Hallelujah.
1: So pe mo ri anu gba.
2: Say I receive message.
1: Eri mi bere.
2: Let the body begin.
1: Mo tayo.
2: I excel.
1: Amen.
2: Gbogbo to ba ri.
1: Anyone you see.
2: So fun pe.
1: Tell them.
2: I will you.

sálẹ̀ yìí. Gbogbo ẹrẹ́tẹ́ ẹ mọ́ ṣe àwọn nǹkan tó tò yìí mọ́ kó sínú bẹ́yìn àti ẹ̀yìn àti bà mí. Láyìn àṣàmú bẹ́ẹ̀ ti ṣèjọ́ mọ́ tàtẹ́jọ́ mọ́ ta síra yín. Ẹ mọ̀ wípé tójò bá ti tí ó bá ti ń dọwọ́ déré. Bàmí mọ́ fi láwọn ìbéèrè kan tẹ́jọ gbẹ́nu sí dájọ́ mọ́ ṣe. Èmi náà kó wá lásàálẹ̀ àtùjọ kó fúnra wa. Bákan náà àtùn bára wa sọ̀rọ̀. Gbogbo àwọn nǹkan tí bàmí tí wọ́n fi mọ àwọn nǹkan àtùjọ bára wa sọ. Ẹ fọkàn balẹ̀ yóò dùn ju bẹ́yìí gan ti ṣe lérò lọ. Àǹfààní kan tẹ̀yìn kàn lè ṣe fẹ́mi. Oníkẹ́ bá yín rédíò yín sókè kẹ wá pe ẹnìkan. Eléyìí tó nílò láti gbọ́ ètò yìí lásàálẹ̀. Pé kó yín sí ìkànnì 32FM. Kẹ wá sọ fún ẹnìkan pé 32FM torí tìlù. Abẹ́rẹ́ oorun yín nìyẹn eléyìí tẹ́ gbọ́ tẹ́ fi sùn tẹ́ fi lálàyọ̀. Bóyá pẹ lòmíì. Wọ́n lọ sójú òpó Facebook kan ní 32FM. Kò wá mọ̀ bá ń ṣí àrẹ̀. Mọ̀ kọ́mẹ̀ntì mọ̀ láìkẹ̀.

0: pọ̀ Facebook ìkànnì 32 FM fẹ́ yẹn. Fari Bido Damilola lójú pọ̀ Facebook ìkànnì 32 FM fẹ́. Gbogbo wọn dúró síbẹ̀ wọn ga tán. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ẹjẹ́ sáyé lọ gbẹ̀kẹ́dẹ̀ bíi méjì bíi mẹ́ta. Based on who I be. Èmi gangan ni Taofeek. Bàbá tó bí mi ni Nasiruddin. Àyìnlá ayọ̀ bá mi gúdúgúdú abẹ̀yìn ta plenty plenty. Taofeek bàbá Taofeeka. Mo ti dé lásàálẹ̀ yìí o sórí ètò torí ti lù. Mo bá ń ṣí ààrẹ, mo bá ń wò ó lójú òpó Facebook. Sẹ́rí tí ń bá ti dé láti ilé ìpolówó ọjà. Àwa mú fàájì yẹn balẹ̀ gbà. Ẹ tí gbọ́ kankan, mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni. 32 FM, ẹ lẹ́fẹ̀ẹ́ tó bẹ̀.
1: Máa wo mi bí mo ṣe fẹ́ yín.
2: Mo ń gbọ́ 32 FM.
3: 32 FM, 94.9.
4: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahiru Suba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasida, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32 FM Latterfest 2026 is sponsored by Peril Black and Minimi Chinchin. Don't miss out. See you there. 32 FM, filling the world with Latter.
5: 72 hours with God. Ẹgbẹ̀rún olórun máa rólẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ó ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta. Àti ṣòru lago méjìlá òru lọ́jọ́ Sunday. A pàdé lago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán. Àti ṣòru lago mẹ́gbà alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà. Kìlómítà 18 Ìbàdàn Ife Expressway. Òsèǹgẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè. Prophet Abel Taiwo Òjó. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lu àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí pàdé àdúà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
6: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
6: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
10: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
12: CDK, sanwó díẹ̀díẹ̀
13: Ìjọ onílé kan tàbí dúkìá tó ń fẹ́ alámòjútó, ìwọ ni wọ́n bá wí.
14: Ǹjẹ́ o fẹ́ bọ́ nínú àlùpàìdà àti dá àwọn ejẹ́ǹtì abániwálé? Dúkìá yín kò yẹ kó bọ́ sọ́wọ́ àwọn aláìlóòótó ènìyàn. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ southsandproperty.com níbi tí a ti ń fi ọmọlúàbí ṣiṣẹ́ ìfọkànbalẹ̀. A gbé àjọṣepọ̀ àwa àti àwọn oníbàárà sórí orúkọ tí kò ní ìdíbàjẹ́. Àwa kì í jẹ́ oníbàárà bí èmi rin jẹni. Bẹ́ẹ̀ni, kò sí ìtanilójú ìkọ̀kan lórí dúkìá oníbàárà. Ohun tí ẹ bá ti rí pẹ̀lú wa, ó ní ṣe wa. Èrè ló yẹ kí dúkìá yín kó jẹ́ fún yín, kì í ṣe àgbàná. Ìdí náà rèé tí àwa fi máa ń ṣe òfin tuntun lórí ayálégbé ta ó gbà sílé yín ẹyẹ yọra yín lẹnu ẹ bá wa dòwò pọ kí ẹ ní ìfọkànbalẹ ẹ pè wá lónìí sórí 0916-461-5000 tàbí 0911-555-005 tàbí kí ẹ kàn sí wa ní www.softsoundproperty.com bẹ́ẹ̀ ẹ lè yọjú sí wa ní laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ìbàdàn ẹ ò nílò láti máa yọra yín lẹnu lórí ẹni tí yóò gbàlé lọ́wọ́ yín àwa ti wà ní ṣẹpẹ́ láti bá yín wá ọmọlúàbí ènìyàn ààbò tó dájú ń bẹ fún dúkìá àtọwọ́ yín lọ́dọ̀ tiwa softsound property òrùlé fún tẹrù tán.
4: Ibadan, are you ready? The biggest blockbuster event is here. It's the fourth edition of Latterfest 2026. Proudly brought to you by 32FM. And this year, we're bigger, better, and louder. Get ready for a spectacular evening of unlimited music, comedy, and fun. Making a grand appearance this year is the one and only Fuji icon himself, King Sahid Osuba, Rashid Abala, and other music sensations. Expect an incredible lineup of top comedians, ready to have you laughing from start to finish. Featuring MC Package, Rapping Daddy, Dr. Bengu, and many more. Date, 4th October 2026. Venue, Racecourse, Adamasiga, Ibadan. Time, 4 p.m. Tell your friends, call your people, gather the squad, because Latterfest 2026 is where Ibadan will be this season. 32FM Latterfest 2026 is sponsored by Imperial Black and Minimi Chinchin. Don't miss out. See you there. 32FM, filling the world with Latter.
3: I said, you need to get the radio, me. 32FM, you are okay.

tẹ. Ó mọ̀. Ẹ ń bá gbọ́rin o yóò mọ nǹkan tó ìlú ń sọ. Ẹ ń bá gbọ́lù ni ó mọ nǹkan tó olórin mi ń sọ. Àfà bó o ló ṣe ń lọ lásàálẹ̀.

0: ori wole o wa tun dola a tun gbadura a tun leri ayo esa physics ni 32 fm e mo pe ti ni ke gale fe ba ti gale awo a mo de a mo to si a mo fia a mo kibo a mo ribo gbogbo beye gbogbo nkan te fe patapata tinu yin o fi mo do gbogbo nkan te fe patapata ti road no fi mo se ninu ode te tin gbo ikan ni 32 fm awa ni kan la le fun yin ti si radio hun eric bi gbogbo won ti se ndi eyin 32 ni won wa okay lati bere o le ohun na lati tun le eri gbogbo won kan de ba wa loke loke ni olorun lo kuku fi wa joba ki sagbara wa ki se mimo se akere o ṣugba olorun oba to tobi olorun oba to tobi ohun o wa la lora mo ni e te fi ripo ti fi wa ju wa se awon wa ta n wuye awon ba ti se nse si atawon adu ateyin na wa nse fun wa e ma pada leyin wa e ma so wipe ni le se ori pe kini wa ti setan ati sign re latodo olorun oba to wa pelu wa pe a ma fun inu ki a ma mu inu yin dun a ma fun ni gbogbo awon kan te fe
1: o ṣugba se bi wa na ni
0: alpha bo lo ti se nlo lasale ti mo ba ti nitori ti lo ati 2f awa la le fun yin orin o ilu o oro to gba muse idunu a idunu ti yin o gangan ni se ti wo aposu doctor ala dete ko bo awon baba wa awon baba ba gbo baba legidi awon baba legidi nu loju ni kan ni 32f e to pa awon ara won te ara adu ata kokko jigba laaro la enu won la lati gbo afa e ja soro e ja bara won soro bo lo ti se nlo lodo yin lasale ojo monday ile ola ti o mo only sunday o mo sele lodede kan mo mo gbe wa sori radio e ka ko e wa ba nda si o e gbe kini nkan to sele ye Monday la won mo wole o eh ye kini ko ri ye omo ele okan ori le ma lo wo mi loju opo facebook kan ni 32 fm ma wa ba share ma wo lasan ma comment ma like ma love omo ele lo nbo lori ye ma si o de le de ba mi layan asamu
1: baba de kun yo eru agbogodo roka
0: ojo monday la won mo wole
1: eru agbogodo roka yebe ama de le gewe
0: nkan to sele lana friday o ni mo mu wa o ye ke wa eyan logbon loye ke wa ba da si to ba je yin lo sele si amoran wo le fe gbadi le awa gba wa na wa pada gbara wa lawon rin awon omo ma wole awon omo meta ni dile yi bi olorun fun dile yi
1: omo de le gewe
0: o ti se wa fun idile ile omo meta ma ba share mo ba comment loju opo facebook gan ni 32 fm
2: saka bi kala wa ta sere ni victoria
0: ikan ni 32 fm lawa ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ àwọn ọmọ ọ̀hún ìgbà nǹkan ṣe dáadáa
2: ọmọ ẹlẹ́lẹ̀
0: ṣáífẹ́ skul òní wọ́n ń lọ ìbínú wà ń jẹ́ sírì kejì wà lẹ́sẹ̀ sùn èyí tó jẹ́ bí kékeré inú wọn ìyẹn ló wà ní bóyá bíi pamari 5 gọ́ ni ilé ìwé tí wọ́n sì ń lọ owó wọn lásán yóò wọ bí 500,000 ó ní bí gbogbo owó tí wọ́n san akọ ìyàwó bá dé lọ́jọ́ friday àná yìí ó bá pè ìyàwó rẹ̀ jókòó níbi tí nǹkan ń lọ báyìí o àwọn ọmọ yìí ó jọ nítorí ọlọ́run tó bá ti di monday ó jẹ́ ká lọ change iléèwé wọn kúrò bọ́ sí iléèwé ìjọba ìyàwó bá fárígá ó ní kò lè ever possible
2: South African
0: láyé òun ò ní ṣe àwọn ọmọ tó ń lọ sí àwọn tó gbé ìrasọ skul wọn ló fún ẹyìn tó ń ti ra agbára wo ìyàwó ní wípé àwọn ọmọ òun kò lè lọ sí iléèwé ìjọba ọkọ ti fárígá wípé nǹkan ò lọ lẹ́nu iṣẹ́ bó bí lásìkò tá a wà yìí ọlá baba ilé ìwé ìjọba lòun ní agbára láti lè mú àwọn ọmọ òun lọ ìbéèrè tí mo fẹ́ béèrè lélẹ̀
2: bó
0: ló ṣe wá jẹ́ ṣe ilé ìwé ìjọba ò wá tiẹ̀ wá mú green mọ́ wá ni ṣé wọ́n fi wá ti wá pa ṣó ti wá dé stage wípé ṣé àwọn ọmọ tán lọ sí ilé ìwé ìjọba ṣé kò sí fújọ ṣé ò sí ọjọ́ iwájú fún wọn mọ́ ni
2: ṣé
0: kò sí nǹkan kan pé tẹ èèyàn máa ń rí gidi fún àwọn ọmọ tó ń lọ sí ilé ìwé ìjọba ni àbí bó ni ilé kí ni lẹ́bù tí ilé ìwé ìjọba wà àmọ̀ràn owó lẹ́sì fẹ́ gba ìyàwó yìí lápẹ́ yìí nìyàwó yìí tó jẹ́ pé bíi irú àná friday tẹ́ tí wò pé dáàdì ó sanwó ilé ìwé táwọn ọmọ yìí sì ń lọ ilé ìwé tí wọ́n máa sọ wípé ọjọ́ monday tí wọ́n wọlé àtọ̀lálọ́ aláti ti gbọ́dọ̀ mọ ọdún gbọ́gbẹ́gbẹ́ wọ́n ti sẹ́ndì àkáǹtì sínú gúrùpù láti bí oṣù tó kọjá pé ẹ máa sanwó sukú àwọn ọmọ o ó wá pẹ́ ju àárọ̀ monday ẹ ti gbọ́dọ̀ sanwó tẹ́ ẹ bá fẹ́ kí àwọn ọmọ kó wọlé lẹ́nu géètì ọkọ̀ ló le ọkọ̀ lélẹ̀ ó fárígá tó ní nǹkan ò mú green o gbogbo ibi tó ń sọ̀rọ̀ owó sí kò lọ ẹ fọkàn balẹ̀ ẹ mọ́ ti ìgbẹ́ ẹ dákun torí ọlọ́ torí tìrùlẹ̀ ń gbọ́ ní ìkẹ́ni 32 FM. ọmọ ilé ó ló ń bọ́ lórí mic mo ń délédé tàmí láàyàn àsàmù ọ̀yẹ́ wọn bá ń dá sí kí lè fẹ́ ká ṣe fún ìyàwó ẹ máa lọ kọ́mẹ̀ntì ẹ̀ lójú òpó facebook kí lè fẹ́ kí ìyàwó ọ̀hún ṣe and ìbéèrè tí mo fẹ́ béèrè rèé o sí ilé ìwé ìjọba ṣé ò wá mú yẹ́ẹ̀sì mọ́.

0: 0809 70949. Ilé ìwé ìjọba ṣé kò wá sí kò sí ọjọ́ iwájú ń bẹ̀ mọ́ ní báyìí.
1: Ó máa jẹun àfọ́gárá tó mú kí ó ṣe.
0: Ó sorí ire. Àfàdí 0906-2009-49. Torí tùrù pẹ̀lú ọmọ ilé ó yẹn ní ìkànnì 32FM. Ẹ káàlẹ́ kí ló kọ̀ yín láti bilẹ̀ tí ń pè.
2: Ẹ káàlẹ́ ọgbẹ́ tó.
0: Classic Malam lójú òpó Facebook bó ló ti ṣe
2: lù. Kí
0: lẹ wí?
3: Ọ̀gá méjì ò tiẹ̀ yé wa.
0: Afa sun ba yin dada sawun orin yen so nselense si la la la
3: ko sara eja mo je
0: bi kini wolowo Olorun afa e gba yawo yen lamoran
3: yawo yen ko ni suru foko re ni
0: ko
3: pa bilu se ri ba
0: Kọmọ bẹ kọmọ kan jujọ Ọlọrun lọ ẹ ṣe gan ni dádì mi kò ní bàjẹ́ fún. Ẹ káàlẹ́ kí ló kọ yín láti bọ̀lẹ́ tí ń pè.
4: Nígbà tó bá bímọ sáyé tó mi ò pọ̀ jù
0: tẹ́tẹ́. 0705-5949 0809-70949. Ẹ káàlẹ́ kí ló kọ yín láti bọ̀lẹ́ tí ń pè.
2: Orúkọ mi ni Akinwale Ọlárẹ́wọ́jú.
0: Láti
2: ayé yó.
0: Ní ìgbọ́ yìí, láti ayé gún ọ̀lẹ́ yọ.
2: Láti ayé gún ọ̀lẹ́ yọ Ìbàdàn.
0: Oh, bóòlù ayé gún lásàálẹ̀.
2: Láyé ayé gún wa oké
0: o. Wà dáadáa.
2: Lórí ọ̀rọ̀ iléèwé ìjọba tí àwọn èèyàn fẹ́ lọ. Mo rí pé ní tìpín ló jẹ́ kí àwọn èèyàn sá fún. Torí pé láyé àtijọ́ bí wọ́n ṣe mú dísíkù wọ́kùnkún dùn kò rí bẹ́ẹ̀ máa lè ní. So èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn pẹ́rẹ́ǹtì tí wọ́n ń yàgò ogun ká ọmọ má bàa tún yàyà kó yà sí. So ìyẹn àkọ́kọ́. Èkejì lórí ìyàwó ilé tí ò gbà fọ́kọ ẹ̀. A lọ tẹríba láti lè gbà fọ́kọ ẹ̀ nítorí pé kò sẹ́ tí ó mọ̀ bí ìlú ṣe rí. So kí àlàáfíà lè jọba tábàjọ fìmọ̀ ṣọ̀kan ibi tí agbára wọn bá gbé lákòókò láti rán ọmọ lọ. Kò ní kó máa mọ́mọ́ ṣoríire.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwọn tó ń darí wa lé ní kòtélè tó lọ private school náà.
0: Bẹ́ẹ̀ni.
2: So Ọlọ́run kó ràn wá àwọn ìjọba wa náà kán bá wa ṣe bí àwọn iléèwé aláìjọba wa bí ó ṣe máa ní security àti ìbáwí. Àgbo méjì ò tí ì nílùú sí gbogbo ọmọ yẹn máa fọ́n sí tàbí ọmọ máa rìn kiri ni. So iṣẹ́ yẹn dàbí ọgọ́ta ni àwọn òṣìṣẹ́ ìjọba wa tán fi ṣe. So private tó gba owó yìí bí yẹn kò ní fẹ́ jẹ́ kí school rí bẹ́ẹ̀ torí pé kò ní fẹ́ lose game tó ń rí ní every time. So ìmọ̀ràn mi nìyẹn.
0: Ẹ kú ètò.

0: ṣe gbogbo ẹyin ti wa lojo po fesu be ti se wo e ma comment e ma share ni yo lata iwo ge o baje ti ko ni baje classic malam ali gumi agbara gbogbo studio manager igani 32 fm olori afa mi dada afa awon omo lile sheik awon omo lile nu ali tonton ali suuti ayana 0705 50949 nkan to nsele ndi le kan lowo lowo ba eja sare gba won lamorin olori awale o ibere mi to kan fayo ninu story yen ni wipe se le iwe ijoba ti o ti e wa da mo ni abi se le iwe ijoba awon mo tan lo le iwe ijoba se ko wa si ojo waju fun won mo ni oya etare bawo yan fi wa sa fun le iwe ijoba ile suggest gege bi solution fun iyawo ye ba to ko ti yari bayi wi pe ko si owo ti ohun tun le san alabebe oya egbare mu oya egbare mu ailara oya egbare mu ti o si re ni ni wa ni lewe ijoba wa mu awa ta n soro ilewe ijoba sara lo gbogbo àwọn tó ń darí wa lórílẹ̀‐èdè nàìjíríà àwọn èèyàn jàǹkàn-jàǹkàn láwùjọ iléèwé ìjọba sá ni wọ́n ń lọ wọ́n sì ń mú yẹ̀sì ọmọ nobody wọn náà ń dín ó ń bìkọ́ mú somebody kí ló wá dé àbí sẹ́yìn tiẹ̀ mọ́ iléèwé ìjọba kan tẹ̀tẹ̀ lè fọwọ́ rẹ̀ gbáyà monday ló ti dé ọkọ̀ ló ti fárí gáì wípé ibi tí nǹkan dé dúró báyìí o 500 to owo ti e o lo to jowo owo ori o kawon omo ti won lo private school kan pada si public school 0705000949 e ka le kilo gan yin lati bule tin pe
1: eh mi ran ni mo so tan life
0: o ni baje fun yin
1: ola iwaju
0: ayegun all right sir
1: eh seri ilewe ijoba wa
0: Eja se ni papa awon eyan po lojo
1: o. Eja ti ma opolopo awa ati awon adari wa ibe lati jade lati se gbogbo da fe so. Se ki ti mo gbe so ni pe ti ijoba ko try. Tri opolopo ti o je credit ti won so n gbogbo gbomuni landa gbogbo otun tan ran ma ni private secondary university primary school. University kan ni gbogbo won ti pada n pade.
0: Bẹẹni.
1: Àti tó ń san million per term, àti tó san 2000 per term, yunifásitì kan ni wọ́n ti padà ń pàdé. Tó kí ìjọba nínú máa ṣe àánú àwọn mẹ̀kúnù lórílẹ̀-èdè yìí. Most of àwọn iléèwé tó wọ̀ yìí náà àwọn ìjọba yìí ló dá sílẹ̀ ní àyè ara. So ẹ̀yin rédíò kì í ṣẹ̀ṣẹ̀lẹ̀ máa bá wa ṣètò kọ̀rọ̀ yẹn pé máa lè máa.
0: Ọlọ́run ọba wa ṣe.
2: Àpàlàbà
0: Alpha Tori Tilu ni ikani 32 FM mo dagbo mo dawo mo ti se n gbo iwo lo mo wa njanu to n bo lori

0: ẹ ká lẹ́kí lọ́gọ̀ yín láti bọ̀lẹ́ tí ń pè
1: ẹ
0: kan lẹ́kọ̀ọ́ àìdí ẹ̀ tí wàá ti rò obìnrin kan tí ó pè látara ẹ̀yìn ọkùnrin lẹ́wọ́n
1: ẹ̀ka
0: sí ẹ̀wọ́n ẹ̀tọ́
1: ẹ̀hẹ́ pípẹ́ ọmọ inú kíláàsì yìí wá sẹ́rí tó ṣẹlẹ̀ ní pé àwọn ìjọba tá nínú olójú àánú mi ìjọba tó ṣe ẹ̀wà mẹ́rin ìsìn tó ṣe àlórílẹ̀-èdè ó ti fún olówó kìtì ẹ kí sùkúrò ti fún òfù ẹ kí sẹ́wàá lọ́wọ́ lọ́sùn public kan wọ́n bá lè yán mọ akitiyan pé kò dáa mọ́ wọ́n bá tí ò sí àwọn alámòjútó ilé ń fa wọn ni ọ̀lọ́ public ẹ kí sùkúrò ń kọ́yàn wojú
0: Bọ́wọ̀
1: ìbòwò bàì mọ́ mi, my daddy, ẹ kàn bí àkànkàn náà àtàláwò, lọ́wọ́ ìjọ kàtó wáyá, ọ̀kẹ́ àjò public school lọ, public school gan dáa tó wá sí ìjà jìbì,
0: tó
1: kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀, ìyọ́ ń mọ̀tẹ́ yàn sí, pé pé òkè ní gbèsè yàn gan, àwà òkè,
0: wọ́n
1: kò sí yẹ̀ gidi, lójú kan kọ́ máa sá mi, lọ́wọ́ ìjọ bá jẹ pé tó.
0: 0005 5009 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0809 0 Ẹlẹ́wàṣàpọ̀.
1: Gbogbo àwọn olórí àdàlá lọ. Àwọn adájú kò ibẹ̀ lálọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ọmọ tèmi ibẹ̀ lọ lọ. Tọ́pì ìbìlọ lọ. Wọ́n yẹ kó bá ṣe mọ níbi pé lójú kò ní mọ́mọ́mọ́wé kò ní kọ́ mọ́ nídìí tí ó di.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìgbà yìí mọ̀ra tàbí nìfẹ́ gba àwọn ọ̀dọ́ wa. Táta wa ń lọ. Ó máa ń yan àwọn ìfẹ́tọ̀ kan. Tó ń lọ bá olùkọ́ fún fi ládá sí lórí.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Tó ń lọ ìfẹ́tọ̀ mọ owó tó lọ gbọ́ bí àwọn olùkọ́ ṣe ń ṣiṣẹ́ sí lórí. Nígbà náà lọ. Wọ́n ní sọ fún ọ̀rọ̀ kan sọ lójijì. Nígbà náà. Ètò ìgbà sí dáadáa wọ́n á mú ẹjọ́ wa lọ rìpọ́ọ̀tì. So ìyẹn ò sí mọ́nú ẹ̀sùn. Ọ̀pọ̀lọpọ̀ ojúṣà ló ń ta nǹkan lérò.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ kú oríbẹ́? Ṣé wọ́n á kàwé padà sí ní ilé-ìwé ìjọba ní o?
0: Ìwé
1: mi èmi ò ní ìpinnu pé mi ó kó ọmọdémọ́pọ̀ ń bẹ̀. Wọ́n sì ń ṣe dáadáa.
0: Bẹ́ẹ̀ni.
1: Bí àbẹ́ bá wọ́n fẹ́ wọ́n ìwé gíga ilé-ìwé girama ní ìsìn. Kò sì tó wá ní wa ní ìmọ̀ dídùn kan wa nínú ilé.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò kíjọba dá gbogbo nǹkan mẹ́rin padà. Àwọn ìṣègùn ọ̀gbìn wọn yẹ̀ síbẹ̀ gan-an. Tó bá gbé lọ́wọ́ yìí bá ti sùn tán gan-an nínú. Ló bá ní kó padà wọ̀rọ̀ síbi tó ti wá ni.
0: Bẹ́ẹ̀ni. Torí tìlù ní ìgànnì 32 FM. Ìlù
2: wà mọ̀ ní bàbá ìlú tó bá bá ń fa.
0: Gbogbo àwọn orin tẹ́ ẹ fẹ́.
2: Ìlànà mọ́ tó bá bá.
0: Mo ti ṣe tán, mo ti kó wá.
2: Bá a ṣàkáṣà.
0: Èèyàn mi dáadáa Adébáyọ̀ tì mí lẹ́yìn.
2: Bá a ṣàkáṣà.
0: Tí mo ní bàbá gbogbo akẹ́rẹ́bì, ó ń gbójú ayọ̀ wò mí lójú òpó Facebook.

0: mọ́lẹ̀ ní sùn lálẹ̀ oorun wẹ̀ tẹ́ ń gbọ́ torun tìlù pẹ̀lú eléo ọmọ eléo ní ìkànnì 32 FM ẹgbọ́ sóorun ti ń wá wherever possible ẹ̀rí tí wá ti ti bá ti gbé pè bíi méjì bíi mẹ́ta báyìí nǹkan tó kù èmi àti dádì dádì àti mọ́mì ṣe ẹ sá ti wọlé ẹ padà pé ẹ wàá gbé fún mọ́mì ọ láwọn ìbéèrè kan tẹ́yìn àti mọ́mì ó jọ máa sọ mọ́mì náà ẹ padà pé tẹ́yẹ pé èmi àti dádì á tún padà jọ sọ̀rọ̀ àjọ tàwọn géèmù yẹn síra wọn lásàálẹ̀ gbogbo ìdílé wa kò ní bàjẹ́ a máa múnú ara wa dùn ẹ ká lẹ́kí ló kọ́ yín láti ibùlẹ̀ tí ń pè o. ẹ̀yin lóbìnrin àkọ́kọ́ látàárọ̀.
1: Àǹtí Àdùpẹ́ ni.
0: Àǹtí Àdùpẹ́ wọ́n ti bèèrè yín bèèrè yín.
1: Mo fi ọmọ kíláàsì wa o. Ìyá Táíwò Ṣẹ̀kẹ́rin.
0: Wọ́n ti bèèrè yín bèèrè yín níbo lè wá
1: lọ. Wọ́n ti wọ o. Ọlọ́run ní gbàgbé wọn o.
0: Àmì o àmì o.
1: Nǹkan ò ní fẹ̀mí wọn o.
0: Àmì o Jésù. Kéré dàbí wá pè látàárọ̀ àǹtí Àdùpẹ́.
1: Ẹ má bínú mo ń pè nẹ́tíwọ́ọ̀kì ní
0: ọ̀dà. Èrò ló pọ̀. Mo ti èmi náà ti mọ̀ mo ti mọ̀ ìgbẹ́ kì í gbé gbogbo rẹ̀ 32 FM àtijọ́ rò pọ̀ wọn lè ever
1: separate. 32 FM ò ní bàjẹ́.
0: Àti wọn lè ever separate. Ọ̀yá ẹgbẹ́ obìnrin yẹn lámọ̀ràn kí lè máa ṣe.
1: Ó gbà fọ́kọ ẹ̀ náà ni o. Ó jọ fọwọ́sowọ́pọ̀.
0: Àwọn ọmọ tó ti ń lọ léèwé tó yẹ pé wọ́n dé táìmù ọ̀rùn.
1: Ṣé màá yóò ṣòwò?
0: Wọ́n jọ fọwọ́sowọ́pọ̀
1: náà ni o. Ẹ̀ máa gbé tó bá wa pẹ̀lú

0: ìjọlọ ẹ ká lẹ́kí ló kàn yín láti wọlé tí ń pè é. Hello. Baba ẹ ti jó lọ. Ẹ ká lẹ́kí ló kàn yín láti wọlé tí ń pè é. Ẹ̀ka àtàlà pa bí.
1: Àwọn àdúgbò pẹ́ fọ́ lọ.
0: 0705 5000 9400. Ẹ fi ń lẹ̀ sí ìkànnì 32FM. Fẹ̀yìn ẹ̀. Ọlọ́run ló fi rán wà. Ẹ fọkàn balẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ pátápátá. Ojú kan ṣoṣo ló wà.
1: Onílé ayé.
0: Ẹ̀yà ẹja àjọ máa bára wa lọ. Ẹ̀ka alẹ́ ò kí ló kàn yín láti ìbùlẹ̀ tí ń pè.
2: Ẹ̀ka alẹ́ o.
0: Ẹ̀ka alẹ́ sà, bó o nì.
2: Ẹ̀kú ọjọ́ mẹ́ta
0: o.
2: Àsàlámù lórúkọ.
0: Èèyàn mi bá mi. Àtùsàlámù àdìgọ́.
2: Àgbàdo yìí o.
0: Àwọn agán fọ́ fún yín gan. Bó o ní ṣé wọn tí ì múná ṣé wọn tí ì múná lé yín lọ.
2: Wọ́n ti múná lọ.
0: Ewé kìíní ti fẹ́ máa kálẹ̀ díẹ̀. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti fi tọ́ wa lẹ́nu o.
2: Wọ́n gbọ́dọ̀ gbà báyìí
0: o. Wọ́n gbọ́dọ̀ gbẹ̀mí lẹ́nu ẹ o. Tó sá wà látàárọ̀ àbí wọn tí ì mú dé rárá. Bóyá a ti padà. Bóyá a ti padà lẹ́ sí àárọ̀.
2: Ó wà látàárọ̀ ó wà látàárọ̀.
0: Àwọn amòde wa mo lè predict ẹ̀ ẹ̀ rí kó tó dago méjìlá wọn àtàn. Àwọn èèyàn dáadáa làwọn nẹ́pà tó ń bọ̀ lápẹtẹ báyìí o. Ẹja máa ṣàdúrà fún wọn. Ó yẹ ẹgbàyàwó ńlá mọ̀ràn. Ẹgbẹ́nu sí
2: báyìí. Lórí ọ̀rọ̀ ẹ̀rí nǹkan tó wà níbẹ̀ ni pé ọ̀pọ̀ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ tó jẹ́yàn ńláńlá lónìí. Ilé ẹ̀kọ́ ọ̀jọ̀ lọ. Mi ò sọ pé bóyá ilé ẹ̀kọ́ aládàáni ò ṣe nǹkan tó dára bọ̀ sí ilé ẹ̀kọ́ ìjọba. Ohun tí ó fa lẹ́yìn bàbá wa lówó lọ́wọ́ ẹgbọ̀n tán sọ kankan pé free education but nǹkan tó fà nìyẹn pé ilé ẹ̀kọ́ dá ń gbà náà wọ́n sì ń tẹ̀lé gbogbo àwọn ẹ̀.
0: Mo ń gbọ́
2: yìí. Kò fẹ́ pa àwọn ìjọba gan mójú táwọn àwọn ilé ẹ̀kọ́ ìmọ̀lẹ́ òjẹ́ pé àwọn àgbàlagbà ní bí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ló lódodo sí. Oníkálukú lọ sí ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ìpínlẹ̀ rẹ̀ ó ti wà solid. Kó tó wá rí ìjọba fífi padà bọ̀ sí. Ọlọ́run bá wa tún ilé ẹ̀kọ́ ìjọba àwọn ìjọba náà lábẹ́ ẹ̀ bá wa tún ilé ẹ̀kọ́ ìjọba yìí gbogbo tá à ń gbọ́ nípa rẹ̀ kò sí nǹkan tó dùn mọ́ yàn nú.
0: Kò lọ sànú. Ẹ ṣe gan ni sà inú mi dùn pé bá a dá sí o. Àpèlà fọ́mọ elédè.
2: Ẹ̀ka alẹ́
0: o kí ló kọ yín láti wọlé tí ń pè.
2: Orúkọ mi ni Dáúdà Odò Oyan ní àtòpọ̀ orí ọ̀sà.
0: Ọ̀dà Odò Odò Oyan gbogbo òpó orí ọ̀sà bó lòpó orí ọ̀sà lásàálẹ̀.
2: Ó dùn pọ̀.
0: Ṣé torí tìlú ń sọ mú yẹ̀sì dáadáa.
2: Ó mú yẹ̀sì. Ṣé jẹ́ bẹ́ẹ̀ mọ́ sọ́mọ̀ ni pé gbogbo àwọn ọmọdé ṣùlùwà pátápátá síbí sùkú aláwọ̀ náà lọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo ṣe yẹ́sì kán mójútó. À ń lọ sẹ́kọ́ndì sọ à ń lọ ẹnìkan dálé ìwé kalẹ̀ ẹnìkan ṣe kí nìkan kò lẹ́tọ̀ọ́ Nàìjíríà wa ta wà yìí. Kò lẹ́tọ̀ọ́ Nàìjíríà ta wà yìí kán kó ṣà bí ìbísà kó pọ̀ ọ̀hún dáadáa. Ṣalẹ̀ gbádùn ìjọba wa. Ẹ pé ètò.
0: Ẹ ṣe gan ni sọ.
1: Ìkọ́lé ti fẹ́ pé ní ìfọ́. Bóyá tẹ pápọ̀ jẹ́
0: ìfọ́. Ìjọba ti di bí ìṣẹ́jú bíi mẹ́wàá. Àwọn kankan kan wà tí wàá máa fún yín lọ. Àwọn ọmọ líle, àwọn ọmọ lẹ́ni, mo lẹ́ẹ̀ni sùn lásàálẹ̀.
1: Ó yọrí ìjọ pẹ̀lẹ́.
0: Lórí tìlú ní ìkànnì 32FM.

0: oúnjẹ oúnjẹ báyìí ara ọmọ rẹ ra wa tẹ ká mọ fílẹ̀ ọyọ náà dádì ṣe ń wà pẹ̀lú yín mọ́mì ṣe dádì wà nlé dádì ṣe mọ́mì wà nlé ẹ ká lẹ́ ò kí ló kọ̀ yín láti ibo lẹ ti ń pè.
1: ẹ kú ètò adékúlé ìsúmáyì mi.
0: adékúlé èso láti.
1: mọ́kọ́lá.
0: láti mọ́kọ́lá.
1: bẹ́ẹ̀ni.
0: ẹ rasa.
1: ojàre.
0: ẹ̀yin lẹ́ẹ̀dá sí abala bẹ̀ ń gbẹ̀yìn.
1: ìrọ̀rùn máa ní ìbàgbà máa ètò ìbàgbà ìyàwó. kúkú àwọn ọmọ kọ́ ẹ ní tọ́kọ́ sọ ó gbà sí lẹ́nu kọ́kọ́ ọmọ lọ sí tọ́tù ìkọ̀fẹ́ ọkọ̀ ọmọ lọ. mo tọ́ lọ sí àwọn agbé o fúnra ara rẹ̀ làkú rẹ̀ o. olè máa sanwó o five eight. àbí o ti mílẹ̀ tó jóbe ọkọ̀ náà lòun lágbára rẹ̀ mọ́ báyìí lòun lè fẹ́ kẹ́kẹ́ mọ́. ìyàwó sì ni òun mọ yanjú rẹ̀ tó wá gbára ẹ̀
0: tí ò wá ní padà tí ò wá ní padà dìtàn lọ́la pé mi mo tọ́jú yín nílé bàbá yín o àbí wọn ni wọn.
1: ìtọ́ kẹ́ ni ayé mọ̀ ní lájúdú gbòó yín lọ láyé ìgbà kan mọ̀ ní ìyàwó mọ̀ ìyàwó mọ̀ ọ̀pọ̀ owó ọpọlọ pé sí ọmọ lórí bàbá gùn ní gbàmọ̀ ní ẹsẹ̀ ìgbà kan lọ.
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìwọ lọ sọ pé o lè ṣe. ẹ jẹ́ abára wa sọ̀rọ̀ ó dẹ́ pé máa bọ́ síbi abalẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ mo ti ṣe bàbá ẹ̀yìn àgbà.

0: wọn parọ́ o. Ní ìgbà míì, wọ́n tó pòwe kan wípé àìrìnpọ̀ méjò ó mọ́ kó ìyá jẹ wọ́n ni bẹ́ẹ̀ ni. Ìgbà míì èèyàn lè mọ lọ nù kòtò èèyàn lè mọ lọ ibi tí ò dá. Àmọ́ téèyàn bá ń lọ pẹ̀lú ọkọ̀ kan. Yorùbá pòwe kan wí wọ́n ní kàkà kí ọmọ olóore kó jìn sí kòtò.
1: Ìtí mo ti ń rí tokun màmá.
0: Mọ̀nàmọ́ná yóò ṣiṣẹ́ mọ́lẹ̀.
1: Wọlé báṣà ẹ o.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ọrùn rere fún màmá.
0: Kẹ́kẹ́ mọ̀ kankankan.
1: Àkọ́kọ́ ló jẹ́ ọrùn rere fún màmá.
0: Nǹkan téèyàn bá ti dì sọ́kàn. Wípé èyàn ó gẹ̀ẹ́tì òǹlẹ̀ èyàn ó gẹ̀ẹ́tì
1: òǹlẹ̀. Ìgbésí inú wa bẹ̀bẹ̀ rí nínú ìmọ̀lẹ̀ ní kò ní agbé.
0: Ní nǹkan tá à ń sọ òye.
1: Kẹ́mọ́ o.
0: Èyàn lọ sí iléèwé aládàáni olówó ńlá kò sọ wípé yóò dìrú yóò dìgbà o. Èyàn lọ iléèwé ìjọba
1: kò
0: sọ pé yóò dìrú yóò dìgbà o.
1: Wọ́n gbé gẹ̀gẹ̀ lọ́jọ́
0: yẹn. Bí èyàn bá ti ṣe ara rẹ̀
1: bí president yọ.
0: Òun náà lè yóò ṣe bá ọ bó bá ti tẹ́ ní ara rẹ̀.
1: Àti kò.
0: Òun náà lè yóò ti ṣe bá ọ.
1: Bàdé ro gbogbo bàdákà lápapọ̀.
0: Bí èyàn bá ti ní positive mind wípé nǹkan tí mo fẹ́ ṣe.
1: Bàdé nìkan.
0: Èyàn ó ṣe yóò sì ṣàṣeyọrí ńbẹ̀. Bàbá bí situation tó wà on ground yìí nǹkan tó gbà nù.
1: Àìmẹ̀ ọkọ̀.
0: Èyàn ó ṣe èyàn ó sì mọ èyàn ó sì lo àlùyọ ńbẹ̀.
1: Ọ̀pọ̀ láṣà.
0: Bí èyàn bá ti ní mind ọ̀hún.
1: Ó kéèké.
0: Bí wọ́n ní kéèyàn ṣe kéèyàn ó sorí ire.
1: Ọ̀yẹ́ ọ̀túnba òye wọlé.
0: Nǹkan tí wàá mọ́ fa àlàáfíà. Ohun jù ni pé kẹ́nìkan sọ wípé ẹ já ṣe báyìí.
1: Àlìdí àwọn.
0: Kẹ́nìkan jí ni pé àti bí nǹkan tẹ́ ẹ fẹ́ nu ẹ já ṣe.
1: Ẹ̀rùn bá máa dùn bí ọdún.
0: Iye ò sọ wípé kò dáa kéèyàn. Opinion ẹnìkejì náà iye ò sọ pé kéèyàn mọ́ respect yẹn. Àmọ́ situation tó wà on ground kò allow rẹ̀ láti jẹ́ kó lọ.
1: Ṣogbọ́n ọdún.
0: Bí ìbá wa fi ọkàn kan ṣe wípé nǹkan tí baálé mi sọ. Ọmọ àti ìsìndá. Tó wà ní SS.
1: Ìgúnná.
0: Tó wà ní junior secondary school àti tó wà ní primary school. Àmọ́ situation tó wà on ground ó ní òwàrà àti wọn tí wọ́n fi lówó láti fi sọ.
1: Ọ̀nà rẹ̀ o. Ìkún wà pẹ́
0: ní. Bàbá bẹ ìyàwó.
1: Wà pẹ́ ní.
0: Ẹ já support ọkọ wa. Pẹ̀lú àwọn gbogbo àwọn nǹkan tí ìbá ń ṣẹlẹ̀ báyìí.
1: Jẹ́lẹ̀ gbẹ̀ngà dé bọ́ ẹ̀bí.
0: Bákan náà ọkọ. Tá àǹfààní ẹ̀ bá yọ tí ò ní di gbèsè.
1: Ara.
0: Ìjà ṣe o. Ẹ wá jẹ́ àmọ́ kankan o.
1: Presenters.
0: Wọ́n eku ihun níwọ̀n tí àbáwọn náà ṣe máa ń pòwe.
1: Ẹni rẹ̀ tó ń bú.
0: Ẹ jẹ́ àmọ́ kankan dájú sáká.
1: Ṣọ́nù gbogbo ẹgbẹ́.
0: Nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àmọ́ dájú sáká ni wípé.
1: Ìṣọ̀wọ́ olórin ẹkùn léde gbẹ̀ngà débò.
0: Ilé owó iléèwé skul. Tó bá fi lè jẹ́ wípé ìwọ ọkọ.
1: Ọmọ
0: tó ń san nínú inú ìnira ni.
1: Ẹ ń sókè kó tún jẹ́ ń sápò.
0: Nǹkan burúkú ni o. Tó bá ń sanwó iléèwé skul àwọn ọmọ rẹ nínú ìnira lárí pé tí n bá ti sanwó skul kò sí iwájú kò sí lẹ́yìn.
1: Nínú gbogbo ń tabá rò lọ́kàn.
0: Láàárín oṣù méjì oṣù mẹ́ta ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kò sí bí ìdílé gan nǹkan títí ilé ò jẹ kò sí. Irú ṣubú bá ń táwọn ọmọ bá ń lọ ẹja afurasí o. Nǹkan tí a.

orí ọjọ́ mẹ́jọ kò jìnà tó bá dọjọ́ mẹ́jọ a tún pàdé. Ẹ lórúkọ gbogbo ìgbìmọ̀ alákòóso tá a fi jọ mú ètò yìí wá ní àṣálẹ̀. Mi ò fi sínú ìbànújẹ́ ẹkún pẹ̀lú ìgbàyín gẹ́gẹ́. Ẹ fọ́ fún ẹ fẹ́ bá mi sọ̀rọ̀. Ìyẹn lórí ètò lórí ìbéèrè kan àbíbí méjì tẹ́ ẹ lẹ́ ní fún mi. Nọ́mbà mi rèé o 081-464-28064. Ẹ pè mí sówó ẹ pè mí ṣàìkú balẹ̀ ọ̀rọ̀. Ẹ níṣẹ́ kan mò ń gba MCU. Gbogbo nǹkan dáadáa téèyàn máa ń ṣe tó jẹ́ lẹ́gálì kò lè mí ṣe o. Ẹ fi lọ mí 081-464-28064. Òun ni nọ́mbà mi. Òfin sínú ìbànújẹ́ ẹkún pẹ̀lú ìpàyín kéke. Ìdùnnú ayọ̀ tẹ́ fi gbọ́ mi lásàálẹ̀ yìí. Má tún ṣe fẹ́ wọnú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ ni ó jẹ́. Bá ti ṣe fẹ́ wọnú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ìgbéga ni ó jẹ́ fún wa. Bá ti ṣe fẹ́ wọnú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ìdùnnú ni ó jẹ́ fún wa. A ní rí ìbànújẹ́ o. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì 32 FM fẹ́ yín ẹ. Kò ní bàjẹ́ fẹ́nì kankan wa. Ẹja wo gbogbo àyíká wa o. Àwa tá ń lo iná ilé ìdú ẹja gbìyànjú ká pa gbogbo náà o. Ká fomi wẹ̀ tí ẹ̀ ká rí pó kú fínfín o. Ẹja wo.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, mà á tún padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So wọ́n gbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a sí ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a sì kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé kàtà fóònù wa èmi tẹ̀ wọ́n á fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kẹ́kẹ́ rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sáà ṣáàgà ara mi àti ìgbà yẹn mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní fílì àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ ń sọ fẹ́ tó pè pé à mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lẹ fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mo ti dá iye pẹ́kẹ́ sí nínú orí tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọ tẹ́tí dá yẹ pẹ́ẹ́tẹ́ orí òkè lánàá bọ́ọ̀bẹ́ pàánù ẹ̀ tí ó sùn yìí heavy gan.
2: Àjọjì àmẹ́tí bí wọ́n ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ didi.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde, mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbàdúrà
0: bẹ́ẹ̀ni sà, mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn, ohun tí àdúgbò ọmọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀ mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, mẹsẹ̀ṣọ̀ tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́, àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ̀dìdì kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn ọmọ pé pampasì dáhùn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú jáwọn pé gbogbo ọlọ́run lo pampasì. Bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lai Lombard, mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà, kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe é. Oṣù ń gan mẹsẹ̀ṣọ̀ tó ṣe
1: ní kúlà yẹn. Lẹ́yìn ìpàdé yìí, oyún ló tẹ̀ máa ní.

0: Ẹ̀kalẹ̀ ọ̀dádi, orúkọ mi ni Ìyáàfin Ọdúnọlá. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi o. Opó ni mí, ṣùgbọ́n Ọlọ́run kọjú oore sí mi, ó yà mí lẹ́nu. Mo ń ṣe POS, mo máa ń gbowó káàkiri ni tí màá fi máa ṣe. Ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ní àdúrà tẹ sọ pé ká gbà, pé ká ka Psalm 1, Psalm 24. Ẹ ṣáà ní ká ka Psalm 4. Ewé ká kọjú sí ìlà oòrùn, ìwọ oòrùn, gúúsù àti àríwá. Ìgbà tí mo ṣe, Ọlọ́run yà mí lẹ́nu. Ó rán lóore sí mi. Ó fún mi ní 200,000 tó ni màá fi ṣe POS. Dádì ẹ ṣé o, ẹ ní ṣubú ara ẹ, ní ṣubú ẹ̀mí o. Ẹ ìpè yìí ò ní di rádaràda o. Ẹ ṣé mo dúpẹ́ o. Because tó tó fún mi àti ìjà tí mo, ó fẹ́ dogun fún mi, màá jí lóru báyìí. Màá sunkún ni, màá kí bí Ọlọ́run authority ṣàánú fún mi, ráàánú sí mi. Ọlọ́run dẹ̀ ṣe bí ó ráàánú sí mi. Ó fún mi ní 200,000. Ọlọ́run ti láti ìgbà tí mo ti join ìpè yìí, ó pé mi o. Dádì ẹ ṣé o, ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fàyà ṣé o. Ilé ológo tá à ń lé wà ládé bẹ́ẹ̀ o. Ẹ ní dèrò ẹ̀yìn pé yóò ní dira dáadáa o. Orúkọ Jésù.
1: If you are an original man.
2: Tó bá mọ̀ pé ọkùnrin gidi ni ọ́.
1: Hold your head.
2: Ó yá di orí rẹ mú.
1: If you have a glorious son.
2: Tó bá ní ọmọkùnrin ológo.
1: Hold your head as a woman.
2: Èèwọ̀ náà bí obìnrin di orí rẹ mú.
1: Ọgbẹ́ tí ayé máa sá ọ tí ò ní balance mọ́.
2: That injury deep one will give you that will never be balanced again.
1: Ò ní gba ọgbẹ́
2: yìí. Amen. May you never receive that injury. Woe to he who says when the Lord has not.
1: Mo máa tuntun announcement yẹn ṣe.
2: I'm going to repeat that announcement again.
1: Ẹni tí ó dá ayé àtọ̀run sọ fún mi pé.
2: The maker of heaven and earth told me.
1: Wòlíì.
2: Prophet.
1: Tó bá ti ń dé gbàrà.
2: Once you arrive.
1: Láti UK.
2: From UK.
1: Kó àwọn ọkùnrin jọ ní oṣù kẹsàn-án.
2: Gather the men together in the month of September.
1: Torí agbára mẹ́sàn-án tó wà lára wọn.
2: Because of the 9 different powers they possess.
1: Kí ayé lè bá san wọn.
2: So that the world will be fruitful for them.
1: Àkọlé ìpàdé yẹn ni pé ẹ wo ọgbẹ́ mi sàn.
2: The theme of that program is heal my injury.
1: Ọgbẹ́ tó gbà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ.
2: That injury you receive from your friend.
1: Kí Olúwa kó mú ọ sàn.
2: May the Lord heal you.
1: Ọgbẹ́ tó gbà lọ́dọ̀ ìyàwó àkọ́fẹ́.
2: The injury received from your first wife.
1: Ọgbẹ́ tó gbà lọ́dọ̀ orogún ìyá rẹ.
2: The injury from your stepfather.
1: Kí Olúwa kó wọ ọ̀ṣọ́.
2: May the Lord heal you.
1: Ọgbẹ́ tí ó gbà lọ́dọ̀ business partners.
2: That injury from your business partners.
1: Menozo.
2: Ẹ̀mí mímọ́.
1: Ẹ̀dẹ́bẹ́lúwàgà.
2: Jesus.
1: Ọgbẹ́ tó gbà nínú ìpè.
2: The injury received from the calling.
1: O tí wọ́n fi Bíbélì rí àkọ́kọ́ ṣe tó ń lòdì sí ògo ìpè rẹ.
2: That even thing that you the first Bible that's against
1: you. Yo, ẹ̀yin ọkùnrin yìí, ẹ gbẹ́ ìwọ̀sán.
2: Amen. Be healed.
1: Go ni for Jesus.
2: Hallelujah.
1: Sit down and clap for Jesus.
2: Yóò gbogbo pàtẹ́wọ́ lábúnjẹ.
1: Ọwọ́ Olúwa tí kìí ṣe ti ènìyàn. Olókin gbé àwọn èèyàn rẹ̀ dìde. Gbogbo ibikíbi tí ẹ̀yin ènìyàn yìí ti ń gbọ́ mi. Ẹ ń rí àánú tó tayọ gbà. Èmi gbàdúà. Bólúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ wà. Ẹ ó ní ẹ̀rí tí ò ṣe dádúró. Mo ti ń pariwo ẹ̀ tán. Tí ó bá ti ń di Thursday tó ń bọ̀ àti Friday. Ó ní gbogbo ènìyàn lọ sí orí òkè. Ní orí òkè ògo àṣejìrẹ́. Ní iwájú Coca-Cola. Ẹnìkan ní kí là ń lọ ṣe. Gbogbo wa lọ ṣèpàdé àwọn ọkùnrin ni. Ọgbẹ́ tí ayé sámi. Gbogbo ọkùnrin tó bá gbàgbọ́ nú agbára àdúà. Gbogbo ọkùnrin tó bá mọ̀ pé ó ń gbógo wáyé. Ẹ̀yin ọkùnrin tó ń kalẹ̀kùn kan tí ó dàbí pé kò ti sí. Ẹ̀yin ọkùnrin tí ènìyàn ti ilẹ̀kùn mọ̀. Ẹ̀yin ọkùnrin tó ń wò pé ọjọ́ wo lẹ̀yìn náà ó dìde. Gbogbo wa máa pàdé ní orí òkè ògo lágbára Ọlọ́run ní ọjọ́ Thursday and Friday. Mi wá fẹ́ mọ́bí tó wà. ni o la Sunday emi ati ni se majemu to se pataki leko ni o ni akure ni o ni abekuta ni o ni ibadan ni o ki gbogbo wo pade ni o la ojo Sunday esi ri ogo yin lo ti mo se wole pada lati UK ba se pari pade tan esi ola yen ma je isin agbara to po ori anugba engineer
3: uruko mi ni Akande Akinwumi mo wa lati Mosan Abidap ni paja lohun ori afefe ni mo ti man gbo program yi lararo lati bi 3 years ago ni ojo ti Professor Musi ojo bi ni on the 8 August won so lo radio pe awon se revival kan ni National Stadium omo mi kan wa o ti wo omo 18 years lo to ba ti sun bayi ito ni o ma ma to ni gbogbo mi o de ma kun fo mi
4: omo odun melo
3: 18 year
4: 18 adult
3: ye wa lo yo o wa lo ra pankere o ma no mo yi no ma joko mama ke omo ya ma ke ma ni ko file o wa to se kan ye na ma ma ke ko wa na mo ma wa pe ma ba soro da to pe mo wa ru titi pe ko si bi ti mi ti sare de ko ma ma to mo
4: e ti sare gan
3: mo ti nowo fa won ko ja ja mu se nkan mo wa wo pe kini kin se bi professor mo se so lori radio njo pe awon se revival kan National Stadium mo wa wo pe lale yi mo se wa yi ma de be emi na de niania ti mo sa pe mi ni je kan ki obe bo mi lara mo ko diro le lago meje njo e mo joko kini na kan ti dide ni pe ki ma lo si National Stadium mo ba gbowo lori POS mo wo moto igba ti ma de be n lo bi ago mejo lale mo joko awon eyan se wole le kankan ngba to pe ti won bere program yen mo dide abe si ni se gbo nkan ton ka se and share everything
4: kilo wa sele
3: wa mo owo mo wa soro si ni ngba ton ni ka wa dawo ore mo poruko omo mi yen mo so pe bayi ni gbe mi debi pe mo de fe ki olohun yanju e fun mi ba tin se isoji yen lo ti mo da oyin e ton wa so sa mo wa be se gbadura yi pe awon ko wa bi ti won sa iso gbogbo bi ti iso yen wa ki won gbowo le mo wa gbowo le ibi ti ani ayen wa won gbadura ton won wa ni iso yen ti gbedanu o ti gbedanu won sa se adura omi mejeji ti mo ra ton ni ka si ton sa adura si mo wa ko sinu nylon ti mo ra ororo back to sender mo ju sibe go so go ngba ti le mo to di ago marun mo joko ko di ago meje mo wa gbera wa nlole mo se wole kan de mo ba mo yen ojoko oni kilele mo kan gbe omi yen ni mo wa gbe omi yen mo gbe fun mo ni ko lanu e o mu mo wa shuru back to sender yen mo wa budi e fun mi lati ojo yen omo yen o to le mo
4: sa
3: ko tun yo mi lenu ko da mi lamu mo
4: ani ati gbedanu alagbara lo lorun mi

fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè òkun àṣeyìrẹ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípa Sunday pẹ̀lú ìfàmì òróró ló bọ́ pé Samadé bá yòjú authority lọ dí máa wù olú àwọn ojú ọgbẹ́ mi sọ̀lá pórí eré yóò ìwọ náà wà kí poli ṣe ìyanu Jésù ó fẹ́ wo ọgbẹ́ àdàbí sọ̀ lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wọlé ṣe tó bá fẹ́ wíwọ́ káyé gbélé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjọ ògbóyá o láti kùtùkùtù lọ́jà